gbọ́ mi nígbà tí mo bá ké pé ọlọ́run òdodo mi ìwọ ni ó dá mi nídìí nínú ìpọ́njú ṣojú rere fún mi kí o sì gbọ́ àdúrà mi ẹ káàárọ̀ gbogbo ẹ̀yìn aráalé orúkọ mi ni àlùfáà Mósè Adémọlá Pọ́lá mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé mo wá jísílẹ̀ láàyè lónìí ohun tí à ń sọ lónìí wà nínú sáàmù kẹrin orí kìíní ó ní gbóhùn mi nígbà tí mo bá ké pé mo ń gbàdúrà fún ẹnìkan bí o ti ń lọ lónìí olùwà yóò gbóhùn rẹ olùwà yóò ṣe ìdájọ́ fún àwọn tó dìde tiẹ olùwà yóò fún ẹ ní ìbùkún olùwà yóò fún ẹ láyọ̀ olùwà yóò gbé ọ̀gá òní ògo ẹ máa fara wọn ògo ọmọ ẹ máa fara wọn ẹ ní sí okú ọmọ ẹ ò ní sí taya ẹ ò ní sí tọkọ gbogbo alábàágbé àwọ ọlọ́run á wà lára yín ẹ ó jáde pọ̀lú ayọ̀ ẹ padà pọ̀lú ayọ̀ ọlọ́run yóò sì gbóhùn yín gbogbo àdúrà tẹ bá gbà lónìí ẹ ó lè sí àdúrà ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ o ògo ni fọlọ́run lókè ọ̀run Jésù Kristì Olúwa wa.

0: sọ fún
1: ọ. I want to tell you.
0: Orí ẹ ò ní gbàgbọ́
1: dé. Yóò lọ bí wíṣ.
0: Gbogbo ọ̀rọ̀ òdì tó ń tẹ̀lé
1: ọ. Ẹlẹ́tí wọ́n tó ń sọ lẹ́yìn.
0: Back to sender.
1: Ẹ
0: ǹda nẹ́bà jù. Number three.
1: Ó ń kẹta.
0: Olúwa dá wọn padà lẹ́yìn mi.
1: Lọ ṣe ṣe mẹ́fẹ́ fún mi.
0: Àwọn monitoring spirit.
1: Àwọn
0: monitoring
1: spirit.
0: Àwọn
1: ẹ̀mí
0: àtọ́gbìnrin.
1: Àwọn
0: ẹ̀mí àtọ́gbìnrin.
1: Lọ́sàn
0: àti lọ́run.
1: Àwọn
0: monitoring spirit.
1: Àwọn ẹ̀mí àtọ́gbìnrin.
0: Àwọn ẹlẹ́yin ló máa ń fa
1: ìjákulẹ̀. Jesus bring your
0: body to the point.
1: Ẹ gbọ́rọ̀
0: Olúwa. Ẹ gbọ́rọ̀.
1: Ẹ gbọ́rọ̀.
0: Àdúrà.
1: Ẹ gbọ́rọ̀. Ẹ gbọ́rọ̀. Ẹ gbọ́rọ̀. Ẹ gbọ́rọ̀. Ẹ gbọ́rọ̀. Ẹ gbọ́rọ̀. Ẹ gbọ́rọ̀. Ẹ gbọ́rọ̀. Ẹ gbọ́rọ̀. Ẹ gbọ́rọ̀. Ẹ gbọ́rọ̀. Ẹ gbọ́rọ̀. Ẹ gbọ́rọ̀. Ẹ gbọ́rọ̀. Ẹ gbọ́rọ̀. Ẹ gbọ́rọ̀. Ẹ gbọ́rọ̀. Ẹ gbọ́rọ̀. Ẹ gbọ́rọ̀. Ẹ gbọ́rọ̀. Ẹ gbọ́rọ̀. Ẹ gbọ́rọ̀. Ẹ gbọ́rọ̀

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ ṣàdánù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mo

Correct ni. Oke de ti se. O ti bere si ni che se men kwe. La akpa abi ati la akpa ato. Up Liverpool. Never walk alone. Mo gbe yin ololufe Liverpool. Mo kede kiyin lagba be yen. E ku orire, e ku amojuba. Oluko ni yin tutun. Aja abale bi emu kan loko. Gege bi kan se lo. Ma je ngbo koko si nbe. Ki ma fololofo won. Andoni Iraola, oluko ni ngba kana, fun ipa gba bolu Bournemouth, o ti gba se gege bi oluko ni, ipa gba bolu Liverpool, pelu bo se towo bo adehun, oladun meji niyan o, ki ma toyin, Andoni Iraola Sagana, omo bibi orilede Spain. Doja modun meta le logoji, 43 years of age gagaga. Olokoko gbase gege bi oluko ni ko gba bolu bomo ni ojo kokodi ni ogo osu kefa odun 2023 pelu adehun odun meji leyin na lo pada fese re loju si eyan ni ojo ketala osu karun odun 2024 titi dodun 2026 ki ma wa fololopo Andoni Iraola Sagana Olukọ ni akoko eti o fitan bale gege bi pekire to gbe pa gba bolu bomo lo sinu idije to je ti ile iro leyin ti won pari si ipo kefa lori akaso tabili idije league lori lede gesi ni sa to koja 2025-2026 to mu ki won lo le kopa eyan ninu idije Europa League fun gba akoko eyan to ba di sa ti nbo ni o sa igba bolu 2026-2027 to je igba koko ele ti ru e yo sele ninu itan ipa gba bolu Bournemouth niyan o se wa fe gbo lowo yi ti oluko ni tele ri fun ipa gba bolu Rayo Vallecano na to ti di oluko ni tutun ninu ipa gba bolu Liverpool o ti wa je ko di mimo wi pe ohun ti je tan lati koju gbogbo ipeneja ele ti nbe waju ohun ninu ipa gba bolu Liverpool ati wipe inu ohun kede dun we po ndarapo mo ipa gba bolu Liverpool to wo ma lo dollar eyan ni papa sere afi o dohun kede setan lati ri daju wipe ogo ti Liverpool to ti sonu ohun yo pada sawari e sete ba gbagbe abe ti gbagbe ke ran yin leti wipe Liverpool ni se igba bolu to koja 2025-2026 la be oluko ni adori la be oluko ni adori olori podoro mori lede Netherlands yen Anislaw won pari si ipo kanu pelu ami ayo ogota eyen 60 point to je igba koko iru tiru re ti o je igba koko eyen tiru itan be itaburu be ti o sele si Liverpool lati se igba bolu 2015-2016 leyin to je wipe won about 446 million pounds eyan lati ra awon agbabolu bi tari ati tari Alexander Isaac 125 million pounds oni won ra lati nu ipa agbabolu Newcastle United Laura White te won ra ni 160 million pounds lati nu ipa agbabolu Bayer Leverkusen Hugo Ekitike 79 million pounds. O ni won ra lati nu ipa agbabolu Frankfurt ni Lokeske. Won ra ni 40 million pounds lati nu ipa agbabolu Bournemouth Jeremy Frimpong. Won ra ni 29.5 million pounds lati nu ipa agbabolu Bayer Leverkusen. Ngba to tun doju oja fere si oja. Eyan ninu osu kini won tun pada lo soju oja lati lo gbe agbabolu lapa yin. Eyan Jeremy Jacquet pelu 55 million pounds lati nu ipa gba bolu Rennes pelu bi won se na bitibiti owo to yi Liverpool won ori nkan kan gba koda le ba gbo wipe si bi onike won ori nkan gangan gba eyan ni sa igba bolu to koja yen be won se lo ni won se bo lowo ta wa wa yo Andoni Iraola Sagana owo ti gbori wole si papa sere Liverpool se kan ma wa pada mu yes fun won eyan ni sa igba bolu ti nbo ye owo je gbogbo eyan ti Liverpool mo ki yin lapa be yen ka ma fori owo yin yen ka ma fikira wa wipe ko ojumo a tu ko ojumo mo laro tuni
lónìí ọjọ́ jimọ̀ ọjọ́ jimọ̀ lóyin kéléèdùn àdákò dábọ̀ kó wá foyin sáyẹ ẹnìkọ̀ọ̀kan wa kó fàyọ̀ síṣẹ́ wa ìmẹ́sánbọ̀dì abẹ́bísì ọjọ́ ẹ̀tì làwọn bábá babálá wa tí wọ́n tún pàyàjọ ọjọ́ ìní ẹ̀tì bọ́jọ́gọ́jọ́ má lè yọ ẹ̀tì bòrùkórò má lè yàn ẹ ti ò ní bọ́ rere nù ayé wa ṣe sára farabalẹ̀ ṣàmì àdúrà abẹ́ bíṣẹ́ ráyè ṣàmì ó dẹ́pẹ́ gbàgbà ló kọ gbogbo àwọn ọmọ ọjọ́ mi àwọn sàbẹ̀ mi tààjọ máa mẹ́tò tò níwá tó máa fi ṣe sẹ̀mẹ́ńkọ́ ẹ kọ̀fọ́ọ̀mù ni tó máa ṣe gírè tó máa tún kí dódó bí ìsàlẹ̀ jọ̀lọ́ọ̀fù bẹ̀rẹ̀ látọ́dọ́ nọ́mbà wà ti ọlọ́pàá bí agbára gbogbo broadcast bàmí mi ìgbọ́gun yẹn ẹ̀dàmú wọ́n má bàtàlẹ̀hàn èèyàn kan ṣoṣo bíi population china ẹ̀ẹ́dúróore ní gbòòrò ayé òóyẹ ọjọ́ àwọn tèmi wọ́n bẹ lápá bí àti lápá tán ẹ̀ẹ́jì ní aṣẹ́gun ajéwọlé lajọ́ ń bẹ lápá bí mi ìgbọ́gun ẹ̀ bírọ́dà mi òóyẹ wàrà kàṣì ní mọ́mọ́ fúlàní dàgbà èèyàn pupu lẹ́lẹ́ ní mọ́mọ́ kó sọra sàwámọ̀ bábíkìú tema pizza èèyàn gángangán làwọn ọmọ àgbóró oúnjẹ sẹ́ńplé bí kọ ṣẹ̀kẹ̀rẹ̀ tó rí yẹn ò ṣe é fọ̀pá lò jágójágó ò ṣe é fọba mú òóyá yigi yágàyágà yigi òóyá ọ̀ọ́yìn kásáre máa mú ní kọ̀ọ̀kan èjèèjì ẹ̀ẹ́jà bẹ̀rẹ̀ sí ni mu èèyàn látòrílẹ̀dẹ́ wa nàìjíríà ká máa ṣe sẹ̀mẹ́ńkọ́ èèyàn sápá iwájú ẹ̀ẹ́jà ń kó láti inú ikọ̀ agbábọ́ọ̀lù tèkìtì united gẹ́gẹ́ bí nǹkan ṣe ń balẹ̀ ajá balẹ̀ gudugbẹ̀ bí ẹ mú kọlọkọ ẹni tó jẹ olùkọ ni wọn èèyàn coach idris bọlárìnwá tọpẹ èèyàn mọ sí coach bọlá alayé ti kọwé fipò lẹ gẹgẹ bí olùkọ ni ikọ agbábọọlù tèkìtì united nìyẹn lẹyìn tí kò yẹn ẹwọn láǹfààní láti parí sí ipò kẹta èèyàn lórí àkàsọ tábìlì ìdíje nla èèyàn nínú sọ̀rí ilé tí wọ́n pín wọn sí lọ́wọ́ kan làgà sí kalẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn ṣe tó wà lọ́tọ́ táàdẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ látẹnu ẹni tí ń ṣe olùkọ́ nìyẹn ó lẹ́gbọ́ ó ní ibi àtijọ́ ń bọ̀ ó ní mo dúpẹ́ pẹ́ òkun ibi àjọba dé ó lẹ́kẹ̀dẹ̀ ṣé wo ó làmọ́dé bọ̀ ṣùgbọ́n ṣé ẹ wá fẹ́ gbọ́ àlejò láǹfààní láti tẹ̀wájú bó wá tilẹ̀ jẹ́ wípé ìròyìn mìíràn ó tún padà jáde o látọ̀dọ̀ ìgbìmọ̀ tí ń bójútó ikọ̀ agbábọ́ọ̀lù tèkìtì united wọ́n ní kì í ṣe wípé tari coach bọ́lá ó kọ̀wé fi ṣẹlẹ̀ wọ́n ní torí pé kiri àádọ́n ti ń bẹ láàrin wọn wọ́n ní ìyẹn gangan ló tẹnubodò tẹnubẹpọ kó lókè ọ̀rọ̀ ẹ̀ òkú sí wàhálà bóyá tó bá wá dọjọ́ wòrè ọjọ́ ajé a máa láǹfààní láti máa bá coach bọ́lá a láǹfààní láti bá wọn sọ̀rọ̀ kí ló fà bíkọ́ọ̀sì kí ló fàdí abájọ nítorí pójọ bíi pé ìròyìn méjèèjì yẹn ó ń takora wọn aláǹfààní láti gbéra wa débẹ̀ ó yẹ jẹ́ fìyẹ́lẹ̀ kí n má fòlòlò fọ́n kí n má gbẹ̀yìn tèmi rìn tù àbàyè sápá iwájú nìyẹn lápá bí gẹ́gẹ́ bí nǹkan ṣe lọ inú ikọ̀ agbábọ́ọ̀lù ti social coin èèyàn nílùú àkúrọ̀ lóye mẹ́kùn ọ̀dọ̀ wọn gangan ni mo láǹfààní o èèyàn láti balẹ̀ sí kí ni wọ́n wí kí ni wọ́n sọ lápá bẹ̀ lọ́wọ́ yìí wọ́n ti jẹ́kó di mímọ̀ wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ àyẹ̀wò ìta gbangba nìyẹn o àwọn agbábọ́ọ̀lù elétò bá ní ìràwọ̀ tàǹbálẹ́bùn òjì tàǹbálẹ́bùn èèyàn láti pé kí wọ́n dára wò láti pé kí wọ́n lè bá wọn gbé agbábọ́ọ̀lù èèyàn nísà ìgbábọ́ọ̀lù tí ń bọ̀ tọdún 2026-2027 nínú ìdíje nàìjíríà national league nìyẹn gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ẹ̀kọ́ di mímọ̀ èèyàn gbàtọ̀dọ̀ àjọ tí ń bójútó bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà èèyàn nípínlẹ̀ ondo èèyàn ondo state football agency wọ́n kéde jẹ́ kó di mímọ̀ wọ́n ní ẹ̀gbọ́ ṣe rí ètò tá a fẹ́ ṣe òun ló wà lórí àti lè mú pé kí kàánà àwọn agbábọ̀ọ̀lù lè ti múchemúche wọn tó dá múchemúche kẹ wọ́n kẹ́fì àwọn tó lẹ́bù púpọ̀ láti lè ṣojú ikọ̀ agbábọ̀ọ̀lù ti sunshine star èèyàn tìlú àkúrọ̀ lóye mẹ́kan wọ́n ní wọ́n ṣàyẹ̀wò fún wọn ní kọ̀ọ̀kan èjèèjì àwọn ilé ìtàn bá wá rí wípé kiri wọ́n ní ski wọ́n dẹ̀ fit ó sì jẹ́ wípé abẹ́ elébe wọn ó dúró re wọn láwọn gangan ni wọ́n lò èèyàn nísà ìgbábọ́ọ̀lù tó ń bọ̀ èèyàn fún ikọ̀ agbábọ́ọ̀lù sí social star èèyàn tìlú àkúrọ̀ lóye mẹ́kùn gẹ́gẹ́ bí nǹkan ti ń lọ lápá bẹ̀ tẹ́wọ́n gbèsè mi létí ó lèmi láǹfààní o
láti farabalẹ̀ gbèsè yín létí lọ́wọ́ kan làgàsíkalẹ̀ láì tètè àti láì wararu ó yẹ jẹ́ ń kàwé sápá wájú lónìí ni kò ní di ní tùmọ́rò ilé tó jẹ́ wípé ìtìlọ́pọ̀ kọ́kójú ara ni ìyọsíra ni ìyẹn fútì ìdíje super six ilé tó jẹ́ tàwọn obìnrin lórílẹ̀dẹ̀ wa nàìjíríà láti lè mẹ́ni tí yóò gba àdéhùn ẹ̀yẹ nwf tọdún 2025-2026 ẹ mọ̀ pé mo ti já yín gbà kànáà wípé ìdíje yẹn yóò láǹfààní láti gbéra sọ ìyẹn tó bá dọjọ́ wòrì tó bá dọjọ́ ajé tí ń bọ̀ gangan ìyẹn nílùú port harcourt gangan nìyẹn o ṣùgbọ́n ṣáájú wípé ìdíje super six yẹn ló láǹfààní láti gbéra sọ ó kọ́kọ́ ṣe ìyọsíra ni ìtìlọ́pọ̀ pọ́n kojú ara wọn eléyìí tó jẹ́ wípé lónìí gangan òun ni yóò wáyé o

ìròyìn jẹ́ pé di mímọ̀ wípé kiri àwọn òṣìṣẹ́ kan tẹ mọ́ àwọn agbábọ́ọ̀lù kan wọ́n fara pa èèyàn níbi ìjàmbá ọkọ̀ yẹn nítorí pé wọ́n lọ sí ìlú Akwa lórílẹ̀-èdè ní ìpínlẹ̀ Anambra ìlú Akwa ní ìpínlẹ̀ Anambra láti lọ gbọ́ ìfẹsẹ̀wọnsẹ̀ nínú ìdíje president federation cup round of 16 tako ikọ̀ agbábọ́ọ̀lù nasarawa united kódà gẹ́gẹ́ bí ìròyìn ṣe jágòdì mímọ̀ wọ́n ní òpópónà

gẹgẹ bi iroyin ṣe wa n jẹ kodi mimọ ipa agbábọọlu manchester city wọn ṣi n gbà lérò ni wípé ó ṣe ṣe kí wọn gbé ìgbésẹ òfin kí wọn pe ẹjọ tako ẹni tó jẹ olùdíje yẹn gangan ẹyẹ eric rocklemi ilé tó ṣe kiri tó lọ ń ṣe irúfẹ́ ìlérí bẹ́ẹ̀ bó ṣe jẹ́ nìyẹn lágbà àbẹ̀ yẹn kò bẹ́jọ́ dé mo gbé bọ́dì kúrò ń bẹ̀ ó dórí lẹ́dẹ̀ brazil gangan nìyẹn o ìfẹsẹ̀wọnsẹ̀ tí ó wáyé ẹ̀yẹn lónìí

agbábọ́ọ̀lù láàrin gbogbo ń gbàkànà fún ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea tí ń bẹ nínú ikọ̀ agbábọ́ọ̀lù wòrì ikọ̀ agbábọ́ọ̀lù Torino. Èyẹn Casares Casade wọ́n ní wọ́n fẹ́ gbọ́mọ ológun lálàyé lágbètá àti lágbèyẹ.

gbẹ́ná gorí ikọ̀ agbábọ́ọ̀lù Dominican Republic pẹ̀lú mẹ́rin sí méjì South Korea wọ́n fi ìyà jẹ ikọ̀ agbábọ́ọ̀lù El Salvador pẹ̀lú àmì ayò kan dondo nìyẹn o Croatia ikọ̀ agbábọ́ọ̀lù Crete under 18 wọ́n gbẹ́ná gorí ikọ̀ agbábọ́ọ̀lù under 18 torílẹ̀-èdè Turkey pẹ̀lú mẹ́ta sódo ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Maldives wọ́n rò jẹ sọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Pakistan pẹ̀lú mẹ́ta sódo Ukraine under 18 pẹ̀lú Finland under 18 odòdó làwọn jọ gbá láàrin ara wọn o Cambodia mẹ́rin sódo ni wọ́n fún ikọ̀ agbábọ́ọ̀lù Bhutan nígbà tí Lesotho pẹ̀lú Kenya gbá omi aláyò kọ̀ọ̀kan mọ̀ mímọ́ ni wọ́n jọ ṣe láàrin ara wọn Iraq under 20 wọ́n gbéná gorí ikọ̀ agbábọ́ọ̀lù

0: 21. Àwọn náà ṣubú yakata jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, òjò pa Brady mọ́ wọn lápò, sọ wọ́ ipa agbábọ́ọ̀lù Finland under 21 pẹ̀lú mẹ́ta sẹ́yọkan, Afghanistan pẹ̀lú Bangladesh. Odo ni àwọn jọgbá láàrin ara wọn, bákan náà Moldova under 21 mẹ́ta sódo ni wọ́n fún ipa agbábọ́ọ̀lù Malta under 21. Northern Ireland wọ́n gbéná gorí ipa agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Guinea pẹ̀lú àmì ayò kan dodo. Slovenia pẹ̀lú Cyprus wọ́n jọgbá ọ̀mì aláyò kọ̀ọ̀kan láàrin ara wọn. Bó jẹ́ ń lọ ń gbòòrò ayé ènìyàn, bákan náà Iran pẹ̀lú Mali. Iran ó ṣe bẹ́ẹ̀, wọ́n lé ipa agbábọ́ọ̀lù Mali, wọ́n lé wọn wọlé pẹ̀lú méjì sódo. Andoria méjì sódo ni wọ́n fún ipa agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Leicester. Sweden pẹ̀lú Greece méjì ni àwọn jọgbá o. Dewari Spain pẹ̀lú Iraq àwọn jọgbá ọ̀mì aláyò kọ̀ọ̀kan. Nígbà tó orílẹ̀-èdè Faransé wọ́n rojẹ́ sọ́wọ́ ipa agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Ivory Coast. Bó ṣe jáde yẹn kò bẹjọ́ dé àgbà tí ń bẹ lápá bí àgbà ẹ̀kọ́ ojúmọ́ o.
1: Ẹ̀kọ́ ojúmọ́ o, àsìkò tí mo lọ yìí ń tòní ńlá káàkiri àgbáyé. Abiodun Akinwumi ni orúkọ tèmi.
0: Ẹ ṣeun gan.
1: Àsìkò àwọn Liverpool mọ́ pa àmójúbà olùkọ́.
0: Anthony Iraola Sagana.
1: Sagana olóògbé orílẹ̀ ikọ̀ Bournemouth ṣe ipò kẹfà. Eléyìí sì nígbà àkọ́kọ́ tí ikọ̀ Bournemouth ti wọ́n ṣe ipò kẹfà nínú líìgì.
0: Tí wọ́n lọ gba ìdíje
1: Europe. Wọ́n ṣe ipò kẹfà rí nínú ìtàn klọ́ọ̀bù yẹn. Ẹ sì ri pé arákùnrin náà wọn àti Ateta àti kí ni orúkọ ẹ̀ àti kó olùkọ́ni Chelsea nísìn. Alonso wọ́n ti wà nínú klọ́ọ̀bù kan náà rè nísàlẹ̀ pàgbà lórílẹ̀-èdè Spain nígbà kan. So akí Liverpool kú oríire pé wọ́n kó àmójúbà olùkọ́ni tuntun àyànràn náà.
0: Àyànràn náà àgbà a ṣe ń bọ̀ lórí ìyẹn. Mo fẹ́ ká sáré wo ilé Eric Ejiafor ó ń jẹ́ kó di mímọ̀ wípé olùkọ́ni ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles lọ́wọ́ yìí Eric Sekosele pé kí àjọ NFF ẹ má fọwọ́ kàn án ẹyin torí pé iṣẹ́ tí aláyé ń ṣe nínú ikọ̀ ìlọ́wọ́ ẹ̀ olóòkà sí ara a rí pé ọ̀mì aláyò méjì kò la tún gbá pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Poland tó tiẹ̀ pé àgbàsófo làwọn méjèèjì náà
1: torí àjọlọ́gankan
0: ni ṣùgbọ́n àwọn kan tí wọ́n sọ pé tá a bá dán ẹlòmíì wò a lè mọ bí nǹkan ṣe rí bó lẹ́yìn ṣe wò ó sí.
1: Tẹ́ bá rí i pé alábàtàgbà ẹ̀rí ṣẹlẹ̀ mo lára àwọn tí ò fọwọ́ sí tó di pé tẹ́ bá ní ká wo rẹ́kọ̀dù ẹ̀ tẹ́lẹ̀ máàlì náà ló mánéjì ó sì gbìmọ̀ kọ́tà fáìnà ife ẹ̀yẹ ilẹ̀ áfíríkà.
0: Wọ́n
1: láì bàtó ti dé ó ti convince ọ̀pọ̀lọpọ̀ wa pé iṣẹ́ yóò yé òun.
0: Ó ti gbá ìfẹsẹ̀wọnsẹ̀ méjìlá ọkọ̀ tí ìpìlì
1: rẹ̀ mi kankan àjá fún kọlùfáyà fún world cup ni bá rí pẹ́ká pé òun ló bẹ̀rẹ̀ ni bóyá àbàbà wọn náà bá mọ̀rápá lọ sí orílẹ̀-èdè mexico america àti canada báyìí ṣùgbọ́n ẹ rí pé àkọ́ta tó ń lọ so ẹ yóò rí pé ó ti stabilize super eagles èmi kan rọ àjọ nff ni bá rí pé wọ́n fẹ́ gbẹ lómi kẹ́hìntì gbà báyìí kọ́ lójú ti nìyà bẹ̀rẹ̀ sí mẹ́kan so wọ́n á ní kẹ́ fi dá tèmi ò kan filẹ̀ àlẹ́ áfíríkà àti lákìrí àgbáyé akin pààrọ̀ olùkọ́ni bẹ́ẹ̀ ní pààrọ̀ àsúnpátá ẹ̀sìn chelsea ó ní iye ọdún tí west half lò
0: liverpool náà pààrọ̀ olùkọ́ni
1: ẹni náà tí wọ́n rí bẹ́ẹ̀ ẹ̀ orí bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ kan
0: ní
1: ọ tí wọ́n ti àwọn yóò rí bẹ́ẹ̀ chelsea ó ti di àṣà wọn àìmọ̀dún kóòtù ẹ̀tù láti tọ́lọ́ tọ́lọ́ tọ́lọ́ àǹfààní
0: àgbà ló ń sọ̀rọ̀ àwọn
1: so ẹ bá rí ká wo west half ní ọdún tó lò kó gbogbo afcon fún nàìjíríà ìgbà west half lọ tán bobri joe ó ti kọ́ coach ọ̀dà 20 wa ó kó wa lọ atlanta 96 tó gbogbo bobri joe dé bẹ bá rí sọ́wọ́ laimo stephen keshi gan keshi ó ti kọ́ jẹ́ assistant faniam nígbàtà gbàlejò fẹ́yẹ àfikà ayé ọdún 1999 ìgbẹ̀yà padà ọ̀dà 20 so ó ti ní stage bó ṣe máa ń lọ àwọn stephen keshi ó ti kọ́ sọ́ assistant coach fún bobri joe faniam náà oko alọ́dà 17-19-93 nígbà ìjọba 93 so ó ti wà ńlẹ̀ sọ́jọ́ yẹn ti wà ńlẹ̀ so bọ̀ ẹ́ pé lọ́wọ́lọ́wọ́ báyìí sọ́jọ́ yẹn ni ò sí ẹwù bẹ́ẹ̀ ẹwù janet rọ náà òun náà janet rọ náà gbìyànjú so olóko alọ́gbẹ̀rẹ̀ àgbáyé kan so torí pé àti ní stable coach afcon ta lọ́gbà yẹn ìgbà wọn kó wa lọ ìgbà wọn bẹ̀rẹ̀ kọlùbáyà náà pẹ̀sẹ̀rò náà ṣe tiẹ̀ ìdí náà ṣe tiẹ̀ so àìní focus yẹn ló kó bá wa so bọ̀ tẹ́lẹ̀ àjẹ́dẹ́ mi ò rọ̀ wọ́n kan increase contract
0: ẹ̀rí sí
1: kìtìkúsẹ́lẹ̀ tó ikú sàbílà tó ní ẹ̀ndẹ́ level up gbàdúrà nìyẹn sí báwọn àwọn mẹ́rin ni pé èsù tẹ́ ti mọ̀ gángbà mi ọ̀nàjà gẹ́rì tẹ́ ẹ̀ mọ̀ lọ so àti mọ̀ pé ó da so kọ́ lẹ̀ fún gbogbo sọ́pọ́ tó bá ní ìdìlókù
0: báyìí. ẹja fèyàn lẹ ká tẹ̀síwájú Akwara United lẹ́yìn tí a padà gẹ́gẹ́ bí defending champion
1: ta
0: Sokoto United
1: bẹ́ẹ̀ ni ó gbé
0: wà tẹ́yìn wọ́n ti wá ní pé kí awon agbabola ta won sise kan lo si mi sugbon awon kan wa wo pe se bo te pe won fi ojo ti won gbe pe leyin annual general meeting NPFA oni won to pada de awon kan wa so pe o ye ki oloju jiji ko ti ma mekoso ta ba wo ife se won se ti won gba kẹyin ninu idije NPFA ti won koju bayesa united
1: mesodu merin ni ni lewe o yiwo
0: bo ye ki won ti ma mura nitori pe sunshine stars bai awon ti wo ye pe ka se open screening fawon agba ball ton ba level ki ni wo ye yin lori oro ile agba
1: eto ni fun lati koko simi legba ta ba gba pari league sugbon isimi won yen bodo je simi ti o pe tori pe inu osuke ka falawa nisin inu osuke jona ibili mesan kesan o petan league bere pada so mo ta ni nisin oju meta lo mo so ba pe open screen ni bi social na se ta ko ra player mi ni kale kai temo so an do lo simi yen boya won ni pada de boya won pada de kale kai temo so ba pe oluko ni to wa nbe brazil no to continue ni kale kai temo so that preparation ya ko ti mo bere ba re wore wore to na o te kan lo su simi bo bai ending of this month to fi ko jan na je early january je july
0: we
1: ka ti mo ta nlo tori pe to se kwa united ni sa to koja yi woro no se wa ni sa tin bo to ani pe abatension gidi season to lo ni je be so kan je kai ti mura si pe ibi ta nlo le kai ti mo kan ti boya won gba oluko ni mi ni o boya player won gba ra player mi kai ti ra player ta ba ra bai so that by july won ti bere si si training olorun ko jo kan so that by september nisin team you to wa ni good shape ka to pa bere NPFA afa jam continent next season afa jam relegation
0: oda e ja wo ojo opo 0913656952 g
2: masun
0: o ko yin bulletin pe
2: ade o ma de lati garage lode ni ife
1: lati ile osun
0: iko agba ball lo le bato
2: of chelsea for life
0: en ti chelsea
1: awon blue blue e ka mojuba lonzo
2: Sẹ́rin tí mo fẹ́ àkọ́kọ́ náà àgbà mo kí ẹ fojú mọ́
1: ẹ ṣé o
2: ẹ ṣọ́ra yín pẹ̀lú ọ̀rọ̀ ṣẹ́sì tẹ̀mọ̀ kí ni ṣẹ́sì gbà lọ́wọ́ yín gan ẹ ṣọ́ra yín o tí n bá mú yín nígboro màá mú yín sọ́wọ́ ni o.
1: Àbú jẹ́rìí àwọn àlejò náà lẹ́yìn èèyàn gidi ni wọ́n ayẹyẹ èèyàn mi nípínlẹ̀ ọ̀ṣun náà nìyí ẹ má wọrí. Bẹ́ẹ̀ni àkàfi àfihàn lẹ́lọ̀ láfi sí jàre mọ́ bínú àkàfi ṣàfiwé ni.
2: Bẹ́ẹ̀ni karamu ìsinmi náà tẹ̀sí gbaṣẹ́ lọ́wọ́ àlẹ́bí ìyẹn o.
1: Bẹ́ẹ̀ni
2: sẹ́kì àti ìsinmi náà ò ṣẹ́ra wa àjọ ń pààrọ̀ kó sì ni o.
1: Bẹ́ẹ̀ni bí ẹni pààrọ̀ aṣọ.
0: Ẹja wo ẹlòmí 0913656952 wọ́n wò pé ọ̀rọ̀ Arsenal bóyá tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ pé ṣé Arsenal ṣì lè dominate a league.
1: Tó bá múra tó bá lọ́ra tó bá yẹ kan ra.
0: G.
2: Masun.
0: O kọ yín bulletin pe.
2: Mala
0: Masukuti.
1: Mala Masukuti. Àwọn Gunners. Àwọn Chelsea
0: ò ní máa fi
2: wà wọ́n. Èwo la bọ̀ tó máa dènà di
1: yẹn. Wọ́n sáwọ́n sàwàdà ni.
2: Àwọn
1: sàwàdà ni. Àwọn sàwàdà ni. Àgbà.
2: Mo rántí pé nígbà tí Pep Guardiola tí wọ́n ka trophy tó gba ó jẹ́ mélòó.
1: Mẹ́fà league mẹ́fà ló gbà.
2: Àrẹ tó gba gbogbo trophy tó gbà ní sẹ́yìn.
1: 20.
2: Tọ̀ community ṣì jù mélòó ló wà mẹ́.
1: Wọ́n rákin mẹ́ta mẹ́rin.
2: Àwọn gbà wọn fẹ́ ka tàfẹ́ta wọ́n ní community ṣì jù ṣe trophy ẹ̀. Hatred yìí ti pọ̀ jù.
1: Ẹ̀dẹ̀ ń lọ nù.
2: Ẹ̀dẹ̀ ti ń lọ nù. Ẹ máa gbé tó bọ̀.
1: Ta ló ń gbé trace ka Trump ni community shield na.
0: Àgbà kó tó di pé a máa lọ. Andoni Iraola, Liverpool, Enzo Maresca,
1: Man City.
0: Asabi Alonso
1: Chelsea Lexington yóò lágbára díẹ̀.
0: Kí náà ń porúkọ Ateta.
1: Ateta Arsenal.
0: Arsenal.
1: Ẹ ṣe kí gbogbo wọn yẹn náà.
0: Michael Carrick.
1: Carrick òtọ́mọ̀ ni máa ń yọ. Ẹ ṣe gbogbo àwọn agbábọ̀ tẹ́lẹ̀. Àwọn ọmọdé sẹ́ńtà náà wọ́n sì jọgbá bọ́ọ̀lù. So àsìkò àwọn old player lẹ́lẹ́lẹ́ báyìí nísìn. Àti àwọn àmọ́bòyá tó rẹ̀ torí pé ẹ̀rípò náà lòdì ọbọ̀nsí jùlọ gbogbo báyìí oní defending champion olóòlù zik pẹ̀lú nínú tíìmù tó wà màríkásẹ̀ di kínní ni so opportunity for Arsenal láti dominate next season.
0: Láti dominate next season. Ẹja máa yọ kàn sí G.
3: Asun.
0: O kọ yín bulletin pe.
3: Secretary láti olóoru.
0: Láti olóoru. Bóyá èwo lẹ fẹ́ ganu sí
1: bẹ́ẹ̀. Òun wọ́n ọmọ Chelsea.
3: Àbá bákan lèmi o
0: FG Barcelona ni o. Ok o da.
3: Ede mo fẹ sọrọ nipa kochi spa eguwa yi ni.
0: Ok.
3: Ṣé bá wo first half tán gbà yẹn Adisanya time ní first half náà score wa. Ṣé bá jẹ́ wo second half náà bákan náà ló ṣe rí. So you better coach like I'm going to take 10 minutes to finish the match. Oh, some minutes, put him on and dress when you come and block.
0: United ki won notice awon agbabo to dare ninu idije NL te mo NL agba ile to
1: ebo lawa lojo money ba je kon fun da ko for lusa na ni
0: o se je
1: kun mara world cup ba de lo
0: in bo lo na bi eru lo fa en te meja ma chire da da da nitori fun ni lokun atagbara merci beaucoup ka yan layo ka pade ni origba ko
4: chai my head o ogala lord. Why you dey shake like ceiling fan? Eh? My village people don't come again, oh. Ah, this one where your body hot so? You don't do test? Yes, see result, oh. Oga landlord, no be your village people, oh. Na malaria, you need Luta. Luta na better medicine. We dey knock down malaria. Oya see am, take am. Eh, hey, thank you, Oga Luta. I don't dey can't pay. Luta, brand of Artemeta and Lumifantrine, is another quality product from Hovid, marketed by Pharmatex Nigeria Limited. If symptoms persist after 3 days, see your doctor.
5: Everybody say thanks, Luta. Malaria's in big trouble.
4: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

Àtúpalẹ̀ bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún ti bó ti jù á mì títí àtúpalẹ̀ dé ẹ̀kọ́ ń bọ̀ kì ẹ̀dọ̀ kí ìròyìn níbi tá ti mọ fọ́gbà yẹn gan àwọn ìròyìn ilẹ̀ wa kálékáko káàkiri àgbáyé gẹ́gẹ́ bó ti ń gbóná yoruku lálá láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa bí ẹ̀kọ́ àjìmúlòórọ̀ níkànnì gbóhùnsáfẹ́fẹ́ diamond 88.7 FM ìlọrin àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tán dín gidigba aago mẹ́jọ òwúrọ̀ ní gbogbo ọjọ́ ajé monday sí ọjọ́ ẹtì friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín bó bá wá di ọjọ́ saturday tẹ̀mọ́ ọjọ́ ìsinmi sunday aago méje òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ tì fún tẹ̀dọ̀ ohun tó ń lọ láwùjọ wa wọ́n ti mọ bá wa fojú sunukun wo àwọn kókókókókókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn àtúpalẹ̀ ọ̀bọ̀bá là bókè kókókó là bókúta bẹ́ẹ̀ bẹ́ yẹ bá gorí òrùlé ojú atólé ojú atoko àtúpalẹ̀ ọba ló la dé orí èjìgbàrá ìlẹ̀kẹ̀ ní tàwọn ìjòyè.

0: òótọ́ tàn kárí ayé.
1: gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń ààbùn.
2: àpọ̀pọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì ìgbà tí gbangba tó wà dẹ́gun gedere.
0: ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
3: bí a bí bí fún mi make you happy. bí a yẹ ṣe bí bí wa.
0: pẹ̀lú diamond fm ìgbádùn tí ò lópin ni.
4: after working kí ló kù ìgbádùn ló kù ká wá jẹ.
0: àní nínú ohun gbogbo ayé ọpẹ tó yọ.
5: ṣé ọlọ́run òbójú mi jẹ́.
0: diamond fm ìkànnì aláyọ̀ ni wá.

0: ìjàmbá kò nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo ní ìsìnìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀bẹ́.
0: Ètò amúlùúdò tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
2: Bàríbà.
3: Lórílẹ̀-èdè Nàìjíríà.
0: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

0: inú mi jẹ́ lòun fi ń bá wọn kọrin yẹn pé ah ọlọ́run ìpè yìí wọn ti ní kò sọ́gun mọ́ lára àwọn láti 2012 òun mọ̀ pé ó lè ṣe ilẹ̀ mọ́ òun kálukú gba omi kẹ́ẹ̀gì tó ń kálukú mọ́ gbé wá òun kálukú gbomi ń lọ ó ní bó ń ṣe lọlẹ̀ mí yẹn ni dúró mí yẹn sórí ẹ o ní ìdíkọ mú tiẹ wọn sáà tún sórí olóhùn bá tún sórí ó lé wá dìrọ̀ lẹ pátápátá lọ́jọ́ sunday yẹn ó ní àwọn wà wà lábẹ́ igi àwọn play ludo ó láwọn bọ́ìsì bẹ̀rẹ̀ àwọn tí wọ́n play ludo àwọn bọ́ìsì tí ọ̀nà ò tí ì là fún gbogbo ẹ̀yìn tọ́nà ò là fún gbogbo ẹ̀yìn tó ń sakitiyan tí wọ́n àjẹ́ láàárọ̀ yóò yọ ó lórúkọ bàbá tó ọ̀nà bẹ̀rẹ̀ sí ní là fún wọn. Tọ́ nìkan ló wà mẹ́ láwọn táwọn wà mbẹ̀ láwọn tó ń play
1: draft play
0: àwọn tó ń play ludo wọ́n play àwọn tó ń play ìtọ́ mọ́ ó ní wọ́n wà mbẹ̀ ó ní ó wá sọ fún pé báyìí báyìí báyìí ó lọ́ sọ pé kóun wá rí òun lé ó lóun bá ṣàlàyé ló bá sọ pé inú kò yẹ kó jẹ́wọ́ ilẹ̀ àánú tá a ti mọ́ pọn omi tí kẹ́ẹ̀gì tí gbogbo èèyàn ó gbé wá ó ti kun báyìí.
1: Ó ti tún bẹ̀ ṣe ó kun lọ́dà.
0: Ṣé kí n sọ tọrọ fún lọ́la bá yàbí sátidé ó sì fẹ́ kóṣù kan now rafa ló wà ní olóhùn wa lọ gbé mọ́tò yẹn kíyàwó ó ní àwọn àṣọ pé ibi tí nǹkan bàjẹ́ fún ọdẹ dráìvà ló tún ṣe báyìí olóhùn wa ní dráìvà kíni ó ló ní mọ́tò ọlọ́run adé nìyí jáde sóhun nígbà tí gbogbo èèyàn sọ pé kò sóògùn mọ́ lára òun mọ́mì ẹ má rora yín pin dádì ẹ má rora yín pin àǹtí in tó ń lé yẹn tó ń gbàdúrà sí yẹn ó sì lè ní lọ́dún yìí jẹ́ aago méje ìrọ̀lẹ́ ọ̀la sátidé yìí jẹ́ àjọ pàdé ní CAC Freedom City tó o bá ti dé ìlú ìlọrin bẹ́ẹ̀ ni wọ ọ̀kadà níbi roundabout tu ọ̀fà garaajì yẹn níbi ilé pọ̀ bọ́ọ̀sì sọ pé òun lọ sí church Freedom City tó wà lọ́nà school Kingston gbogbo àwọn ọlọ́kadà yẹn ló mọ̀ bẹ̀ kò ní í ṣe pẹ̀lú bí tó ti ń gbọ́ mi bí èèyàn bá lè gbéra láti gàǹbàrí tó dẹ̀dẹ̀ àwọn èèyàn wá láti kí lórúkọ káyàmọ́ bọ́ọ̀sì làwọn yẹn ti ẹ̀ ṣátà kó tó da aago méje méje àbọ̀ ìrọ̀lẹ́ sátidé oṣù tó lọ church ti kún àwọn tó ń délé aago mẹ́sàn-án ẹ̀yìn náírà yìí sí mọ́mì ẹ tètè dé ọlọ́run gbàdúrà ó sì ń gbàdúrà ló dẹ̀ gbọ́ ti yín God bless you.
1: Amen. Òun la tún ti gbọ́ yìí bọ́lọ́run bá ṣe ń ṣiṣẹ́ nìyẹn àwọn kan wà lọ́wọ́lọ́wọ́ tó jẹ́ wípé àwọn náà ti ru ọ̀rọ̀ ayé wọn lárópin wípé kò sọ́nà mọ́ yàtọ̀ sí yẹbúyẹ ohun tí wọ́n gbọ́ àbí tí àwọn èèyàn ń sọ fún wọn ló jẹ́ káwọn náà rò pé bẹ́ẹ̀ náà lórí tí ò sì rí bẹ́ẹ̀ ọlọ́run bá ṣe ń ṣiṣẹ́ ìyanu ẹ̀ síbẹ̀.
0: Ẹgbọ́n nǹkan tọmọ 2012 ní sẹ́ ti bọ́ wọ́n dẹ̀ sọ fún pé kò sóògùn mọ́ lára ẹ̀ síbẹ̀síbẹ̀ ó sì ń gbàdúrà ó gbóhùn nínú rédíò lóṣù tó kọjá ó fọ ara rẹ̀ níbi tó ti ń ru pampan bí sókè ó lóhùn ń lọ ọ̀gá rẹ̀ èṣù tún fẹ́ lu ọ̀gá fún pé owó àfẹ̀dé ló gbà ó ní bẹ́ẹ̀ tiẹ̀ fún mi ní nǹkan kan ohun tí mò ń gbọ́ yìí ọkàn mi sọ fún mi pé màá rí tèmi ṣe ń bẹ̀ mọ́mì ẹ̀yin náà máa fẹ̀mí bá dọ́gba dádì tọ́lọ́ bá sọ pé wòlíì yín ló ń sọ̀rọ̀ nírọ̀lẹ́ ọ̀la ti ṣe sátidé ọ̀la ẹgbẹ́ra ẹjẹ́jọ pàdé ní CAC Freedom City tó wà ní ọ̀nà school King's Step tẹ bá ti dé ọ̀fà garaajì níbi ilé pọ̀bọ́fàsì yẹn ẹ sọ fọlọ́kadà pé ẹ lọ sí church Freedom City gbogbo wọn náà mọ̀ God bless you.
1: Amen. Tọ́ ìrọ̀lẹ́ ọ̀la láago méje òun ló máa bẹ̀rẹ̀ á sì parí ní aago méje òwúrọ̀ ẹ jẹ́ kájọ pàdé ńbẹ̀ ẹyin kankan wà tí ó jẹ́ ìyanu fún mi tí mo fẹ́ bèrè sà nígbà tí a bá dé mo fẹ́ káwọn èèyàn gbọ́ fọ́nrán ìlẹ́ẹ̀kan sí nípa bí ìpàdé àdúrà ẹ̀ ṣe máa lọ bàbá ti dé padà ẹ̀yin èèyàn ẹ gbọ́ nǹkan tí mo gbọ́ tí mo fẹ́ bèrè lọ́wọ́ bàbá mo mọ̀ ẹ jájọ gbọ́.

ṣe àkórí tó ṣù yìí. Bíbọ́ lọ́wọ́ alágídí ogun. Ogun ayé rẹ̀ máa kẹjẹ gbọ̀n. Kẹkẹrẹ jẹ́ gbọ́n lọ́la Sátidé. Látago méjì àṣálẹ́ tààrà ti wọnú àdúrà. Wọ́n àgọ́ bí ẹ̀mí ìyàgẹ̀ yóò ti máa fẹsẹ̀ fẹ́. Tí ẹ̀mí ìlàkàkà àti agbára kaka yóò máa kóra nù àdúrà. Nípasẹ̀ ìjọpọ̀rọ̀ sí Olúwa láàyè. Àtàwọn olórin ẹ̀rí bí wòlíì tọrọ àtàyé kan tiẹ̀. Àbíọ́dún Adéníyíjẹ. Fọ́ọ̀tì máa fi máa jàmú tó dà tó lórí ìpín. Sọ́ra ẹ̀ fún gbogbo èèyàn. Gbogbo

bá ṣe apàṣẹ gan ni tá wà yìí wọn dá yìn mọ gan àwọn gan fọpẹ gbé yeske dé lórí gíwá wa bá mi michael abiodun ọlárẹwájú mahó akuruyẹjọ small body but big engine eva tó dúró kakaraka ó dúró kakaraka dúró kori. Tobi dori e ka kowo pe kowo le ba mi apo so ye depo agun ta so lo e ka

0: wàláì.
1: Adúpẹ́ ṣe elédùnmarè yẹn ṣe.
0: Ṣé orí bẹ̀rù ká?
1: Ọjọ́ pẹ́ lọ.
0: Mùnú mi, káró le. A mọ̀ mú kára èèyàn ó gbọ́ yágíyágí.
1: Ọ̀rọ̀ mi tán.
0: Ara ẹ̀ á gbọ́ àkànpé wàkándọ̀. Wà dúró dédé.
1: Ọjọ́ pẹ́ lọ.
0: Àwọn tó mẹnu ẹ̀ wọ́n dá àmọ̀ gan. Wọ́n mọ lógo yẹn. Iléeṣẹ́ Fiolu Pharmacy. Wọ́n ṣàtìlẹ́yìn fún wa. Ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ lórí ètò yìí. Ẹ ṣe gan nǹkan yóò ní bàjẹ́. Iwájú iwájú lọ̀pẹ́ ẹ̀bì tí yóò mọ̀ ré sí. Ébà rè bà.
1: Ọlọ́run ṣe púpọ̀ nínú wáyé mi.
0: Àlùjọ pọ̀ ńlẹ̀ gan o. Mọ̀ ń bọ̀ ni. Mo ní mọ̀ mu wá lọ́kọ̀ kejì. Lọ́sàn-án, ó yẹ jẹ́ ń ṣiyín lẹ̀ díẹ̀.

0: tun be loju laye o
1: ye wo
0: wo ska oh baba godwin I don't get a lot godwin I don't get a lot godwin loke nile loke nile baba godwin kile winner ni poro ojo
1: ojo
0: eh
1: eyan to o wa nu ako wa je aye ni
0: eh
1: o wa ko bi jowa bi ko run
0: kile lo bi ko run
1: o du bi o wa re ni kilo se
0: baba godwin Hello, so you wa bi? Hello, so you wa class ya bi? Eti for gbangba re olaje ni e o. Ege eti e. Baba Godwin.
1: Eh?
0: Eh, say my number. To pari number yin, number merin to pari number yin.
1: 31 63 63 31 63.
0: Eh, tori pe eti e wa pari e wi pe ojo tun je omo to je pe o gbe okun korun. Wale aye ni eyin le ba wala lati afanda eyin le ba kadi oro yen le eyi e ti jemu lori eto yi o
1: checki pe phone number
0: eh o ti da merin te fun mi o ti da o ye dupe lowo ile ise fi olu pharmacy
1: eh ma gbagbe o
0: eh won gbagbe e ba e dupe lowo ile ise fi olu pharmacy
1: wada gba
0: ami olohun
1: olu pharmacy ile ise yon ni jona o
0: ami tuntun
1: oko yan bale o
0: ami o Ami?
1: Wo ni gbo mo yin wo ni gbe yin o.
0: Ami Olodumare, ami tuntun. Ami o. E se gan baba Godwin. Yes ke. Ah, e je fun baba Godwin ni kini. E je fun won kini, mo nbo. Ṣugbọn bi won se sere. Ola lati Oke Afanda, eh owo ti wo na ba gori ati eto tori pe wo lo kokko se wa lowo losan. Eyi ebun yen na yo kan iwo na eh a pin ni sori gbedu extra to je ojimori ah tani tun be loju layo hello eh ore bete ba ntumu 0913655692 ni number ta jo fin ganu si lo so yi hello
2: hello
0: yes ke egbo so ke dada se bokun ni yin o ko yin
2: ola lo pe para
0: ola ki lo tun fe wo
2: gbà tẹ́ni ẹ̀ka ti gba
0: kílò nínú. Mo ti gba nọ́mbà mẹ́rin tó jẹ́ nọ́mbà yẹn tó parí nọ́mbà yìí. Ẹ̀yin àti bàbá Godwin ẹ̀yin méjèèjì wọn ò fún yín lẹ́bùn láti iléeṣẹ́ Fiolu Pharmacy torí pé àwọn gangan ẹ̀gbọ́ iléeṣẹ́ tó haranta iléeṣẹ́ tó jẹ́ pé ọlọ́run gbà fún iléeṣẹ́ tó gbóúnjẹ fẹ́ gbégbà wò bọ̀ àwọn ni wọ́n ní ká máa tari ẹ̀bùn sí ọwọ́ gbogbo ẹ̀yìn tí ẹ bá láǹfààní láti ganu sí gbẹ́nu sí gbẹ́nu sí ẹ tẹ́ bá gba àwọn ìbéèrè lọ́kọ̀kejì ní kíláàsì rúùmù tá a jọ wà yí o adúpẹ́ o àmọ́ lórí o hello ta ní tún bẹ́ẹ̀ ẹ farabalẹ̀ pé ó kọ yín má bá fẹ́ kọ́ ọkọ yín sórí chẹ́ẹ̀kì sí wọn rọ́ọ̀ṣì kọ́ ni ó yà.
3: Damilọla
0: láti airport ẹ fẹ́ ganu sí.
3: Bẹ́ẹ̀ni sá.
0: Yes ke Damilọla o.
3: Sá.
0: Nínú orí kí òjò mi mo tó dé mi mo tó jò fi ṣe mí lọ́sàn-án yìí. Mo ti gbé wánu. Hello.
3: Sá.
0: Nínú orí kí òjò. Abala kan bẹ́ẹ̀ bẹ́ bá kí òjò lọ òjò olúkúlóye igbe kíkẹ́ ní sẹ́yìn ń gbẹ́ bá kí lọ òjò ò sí ilé ọmọ adìẹ dàgbà ó wà níbì kan nínú orí kí òjò wọn ni níbi táládìyẹ bá ti ń lọ gbé ṣé ẹ mọ̀ túmọ̀ lọ gbé àwọn kan máa ń pè ní lọgun ìyẹn béèyàn bá pariwo níbi táládìyẹ ti ń pariwo òjò a máa ṣe kínni.
3: Òjò máa ń pa
0: kí àwọn ọmọ adìyẹ náà ni. Oh my God. Kí lẹ pé.
3: Ó máa ń ọjọ́ òsílẹ̀ ọmọ adìyẹ dàtọ̀ ó máa ń gbé wọn àwọn ọmọ adìyẹ náà ni.
0: Ẹ ṣe gan ọlọ́run ó dẹ̀ dùn mí sorry my dear hello my dear ǹlẹ́ my dear abẹ́ẹ̀gbọ́n kan Ani ojo won gba die na ni adie bo ani ogbon ti mo wi ni bi taladi ye ba ti n lo gbe to ba ti n pariwo kilo jo mo nse nbe hello
4: baba ajo
0: yes ke dia ko ni ijo wa enle o
4: ore ojo
0: e mo ka so o ko ti yin
4: salman lati agoba
0: e fe ganu yes ke won ti gbede salman oya e fun mi ni oruko amotorun wa marun e si gbodo duro be ba ti bere bayi te ba ti le duro bayi won ja yin ko lori lani oya o o ti si
4: taye
0: taye
4: idowu
0: won gbo
4: idowu
0: idowu di meji
4: alaba
0: gbogbo awon won yen set kan ni ewo ni kini won fe gbe ro le ori nkan o jaju baba ti mu taiwo to ni taye kainde idowu alaba set kan ni mo oya baba tunde odeji
4: yabo
0: iyabo o di meta
4: bosede
0: o se bosede na npe abi a bosede salmon mo mo jo ji mi mo na iwo boy yi
4: sunday
0: ki lo wi
4: sunday monday
0: un le o da ko fun mi oje sunday monday ko tuesday wednesday ni Salmon Sunday Monday Olorun magba wa o Sunday Monday iro Tuesday Wednesday ni hello tani tun be loju la yo hello
5: hello be no si no di poison
0: o se
5: ye o nbe ni le lodo wa
0: o se go
5: o nbe ni le o nbe ni Tokidelele
0: boy ko de si change le sha ko si change le ko si change le
5: ko si change le
0: o de wu mi tokan tokan lati se normal kin ne luwa mo kege
5: to ba nbe nle ma o to ba nbe nle ma manage
0: iro kege ti e lo wa le kege ko si go o pa yin
5: Gavman
0: ijoba oya gbe Gavman
5: oya
0: oya sare ganu si papa awon ti bede
5: oya ko mo pe
0: oya e jajo won mu wa yes ke oriki ni so le
5: oriki ori
0: tan pa na mura o de ni yes ke
5: ori
0: kina gbe be
5: ori da mo bi npa
0: o di meji
5: ori
0: kina gbe ni ori
5: o ni kan tan pe ni ori
0: kina npe be wo ni o ni kan tan pe be gafman kina npe be
5: ori ta mo mo kini
0: yen bo ba ti le so akilasi room la wa awon akeko to ko nkan ngba to ni ori oya
5: iro
0: ara assignment ni bole nbe o ti da assignment fun eniye ko ya lo si assignment e ha gbedu extra tojo jimore yin lawo olodun be pelu wa nibi lawa tin se faaji ntia e gbo ni classroom ti a ko saye fun ridirin ni roti ba tin fi alujo ba se fi ngbera atun kora wa leko e je sare doke lohun ki lo polowo oja tin be lori gba ti a o ni ta ogba be ta ba ti pada de eto yi yo wa sira nle tan yan en le nbe wo e ku kale mambo won ni pede
6: Wingate Exotic Hotel yàtọ̀ gẹ́gẹ́dẹ́ láwùjọ àwọn ilé ìtura. Ṣé ti ìlànà ìkíni káàbọ̀ wa ni ká sọ ni? Àbí ti yàrá wa tí ó kún fọ́fọ́ fún gbogbo ohun èlò tí ẹ nílò láti gbafẹ́? Yóò sì tún ní ààyè tí ó fẹ̀ dáradára. Ẹ wá jẹ̀gbádùn àwọn oúnjẹ aládìndò látọwọ́ aláṣẹ tó mọ kú tọ́pọ̀ bẹ̀. Pẹ̀lú ìlànà oúnjẹ búrú fúnra rẹ̀ buffet láràárọ̀. Àwọn ààyè Exotic. Àwọn gbọ̀ngàn ìṣayẹyẹ tí ó gba ọ̀pọ̀ èrò tún bẹ ní ilé ìtura tiwa. Ìdíre ní ilé ìtura Wingate Exotic Hotel tó fi jẹ́ ilé ìtura oníràwọ̀ márùn-ún. Ètò ààbò tó dájú tún bẹ ní ilé ìtura Wingate Exotic. A wà ní kìlómítà 10 University of Ilorin Road nítòsí Àjànàkú bus stop Ilorin.

0: lọ́dún làyé. Hello.
1: Hello.
0: Yes, kẹ, ẹ ká sọ o.
1: Ẹ ká sọ.
0: O kọ ti yín gangan gan.
1: Kafayat láti ẹyẹ nkọrin.
0: Kafayat láti ẹyẹ nkọrin. Kafayat. Bẹ́ẹ̀ bá fẹ́ pe Kafayat ni pẹ̀lú steeze and composure. Bó lèèyàn ṣe pè ná?
1: Kifayat.
0: Kafayat.
1: Naam.
0: Oya, ẹgbẹ́nu sí, tán yán, wọ́n ti gbé dé ìpínlẹ̀, ẹni ṣúnlẹ̀.
1: Ìpínlẹ̀.
0: Ẹ.
1: Ìpín.
0: Ẹ pa rédíò yín mọ̀ ń gbọ̀, etí ègbéjì sẹ́, ẹ pa rédíò yẹn.
1: Ìpín.
0: Kí ná pè bẹ́ẹ̀?
1: Ìpín kí o pàṣẹ ìpín ẹ̀ẹ́dẹ́ kí ni.
0: Ẹ sọ ní èdè Gẹ̀ẹ́sì, kí lẹ pé?
1: Àyànmọ́.
0: Ìpín, ṣé àyànmọ́ wà nínú ìpínlẹ̀ ni?
1: Ẹ?
0: Ṣé àyànmọ́ wà nínú ìpínlẹ̀ ni? Ìpín?
1: Dára o, ìpín.
0: Ẹ̀hẹ́n. Òkè, ẹ atún lè pè ní portion.
1: Ẹ̀hẹ́.
0: Ẹgẹ́ ẹ̀tì ẹ̀.
1: Ẹ̀.
0: Ó de ní?
1: Pín. Ṣé
0: ẹ̀. Pín. Ó di méjì. Ó yà, ẹ ti ń pẹ́ jù lórí ẹ.
1: Ilẹ̀.
0: Yóò. Ilẹ̀ ó di mẹ́ta, ó yà, Kafayati, ó yá gbé bọ́dì, ó ku méjì.
1: Ní.
0: Ní ọ̀gbọ́n.
1: Ní.
0: Ó di mẹ́rin, ó kù kan o. Tọ̀ ṣe rí pé mo mú sùúrù tó o. Ó gba mẹ́rin, mo mú sùúrù tó. Àwọn èèyàn pọ̀ lójú làyé.
2: I dey play music dey dey dance. Tùngbà yìí dùn wẹ́ máa jó. I dey play music dey dey dance. Ẹ jó dada ẹ pa
0: tó. Ẹ lóò ta ní bẹ́ẹ̀nbẹ́.
1: Ẹ ká san o.
0: Ẹ ká san owó kọ yín mọ̀.
1: Mọ́mí oyin dàmọ́ lá láti gà
0: ákàn. Mọ́mí oyin dàmọ́ lá láti gà ákàn bí ẹ fẹ́ ganu sí.
1: Bẹ́ẹ̀ ni a fẹ́ ganu.
0: Ó yẹ gbẹnusẹ̀ Fágbèmí ẹnì sólẹ̀.
1: Gbèmí.
0: Kí ni ó gbẹ̀bẹ̀?
1: Kí
0: n kan gbẹ̀yàn.
1: Ifá.
0: Ibo lẹ ti rí I tẹ fi sẹ́yìn.
1: Ẹ
0: ẹ. Ibo lẹ ti rí I tẹ fi sẹ́yìn.
1: Fa.
0: Mọ̀ ń bọ̀, ibo lẹ ti rí I tẹ fi sẹ́yìn.
1: Mi fi I sẹ́yìn rẹ.
0: Sẹ́yìn mo tán pè ní I ní Yorùbá ni mo mọ̀ rí rẹ, kì í mọ̀ ṣe I.
1: Fa.
0: Èyí o.
1: Fa.
0: Kí lẹ pé?
1: Fa. Kí yàn fa nǹkan.
0: Fa. Ókè. Ó di méjì.
1: Gbé.
0: Ó di mẹ́ta.
1: Mi.
0: Ẹ dẹ̀ pa rédíò yín, mo lè fi yẹn sanction yín, torí mò ń gbọ̀.
1: Mi. Ó dà mí.
0: Kí ni ń jẹ́ bẹ̀?
1: Kíyàn gbé nǹkan mi, kíyàn mí nǹkan.
0: Ó di mẹ́rin, ó kù kan.
1: Kíyàn mí.
0: Ó di mẹ́rin àlókù kan ìyá yìí.
1: Kíyàn mí sínú báyìí.
0: Kí lẹ pé?
1: Kíyàn mí.
0: Kí lẹ pé? Kàn ní kíyàn mí, kí ni jẹ́ kíyàn mí, kí lẹ pé ọ̀rọ̀ yẹn gangan?
1: Mi.
0: Mi. Ohun tí mo fẹ́ kẹ́ ẹ sọnu. Ẹ fẹ́ gba ẹ̀yin lẹ̀kùn wọlé nìyẹn pẹ̀lú kéèyàn mí. Ó mú yẹ́sì. Ókè, nọ́mbà mẹ́rin tó parí nọ́mbà yín dà.
1: 91-06.
0: Nọ́mbà tẹ́ fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sí, wọ́n fi léde láìpẹ́. Ẹ̀yẹ tẹ́tí, Lẹ́kọ̀ọ́, ẹ má gbàgbé o.

0: lórí ètò ìlọ́sàn yìí. Wọ́n mì tìtì.
1: Amẹ́ríkà wọ́n jó, ìlú London wọ́n jó.
0: Kò síbi tọ́wọ́ jẹ́ erin òde. Káàkiri àgbáláyé ni wọ́n ti ń jẹ mùkúndú ètò yìí. Gbẹ́dú extra tọjọ́ ọjímọ̀. Ṣé wọn náà rí pé ó yàtọ̀ gan? Ó distinct, ó stand out gan. Àlọ́ ló ní orí bẹ́ẹ̀.

0: tún wẹ lòmí tí ń bẹ lójú làyí. Hello. Ẹ ká sọ. Ọyọ́ ìyànjú ara jẹ́ lọ. Wẹ́dà nìyẹn o. Èun náà mo sọ mọ́ mi gòdì láti mọ dá kẹ́kẹ́. Mo ní wẹ́dà nìyẹn o. Mọ́ mi gòdì. Wọ́n ti gbédé o. Ó yà ìrìn kẹrìndò ẹnì sọ́lẹ̀.
1: Ìrìn kẹrìndò. Odò.
0: Ibo lẹ ti rí o kejì.
1: Rìn.
0: Kí ni ìtumọ̀ ẹ̀ ya góòdì?
1: Kéèyàn rìn nǹkan mọ́lẹ̀.
0: Rí nǹkan. Ṣé akẹ́kọ̀ọ́ máa ń ṣe èwo wá ni? Ṣé èèyàn máa ṣe bẹ́ẹ̀ sólùkọ́ yẹn ni? Ya góòdì gan. Ẹ ti ẹ gbìyànjú. Ẹ ti ìwárí kankan mú ní ìrìnkèrindò.
1: Ìrìn kankan mú.
0: Èwo lẹ wá mú bẹ̀ báyìí?
1: Ròdò.
0: Kí ni ń jẹ́ bẹ̀?
1: Kéèyàn lọ sódò náà.
0: Òde ni?
1: Odo.
0: Ibo lẹ ti rí òkè jì sẹ́ẹ̀. Ròdò gan tẹ́ ẹ sọ ibo lẹ ti rí òkè jì. Ìrìnkèrindò ó ọyọ̀ kan ní bẹ́ẹ̀.
1: Irin.
0: Ọ̀dà ìyá góòdì mọ́ ń bọ̀. Ẹ fún mi nọ́mbà mẹ́rin tó parí nọ́mbà yín.
1: Ẹsẹ̀ yóò dà fún 23.
0: 23, 96. Ọ̀dà iléeṣẹ́ fuel pharmacy náà ni ká fún yín lẹ́mu torí ibi tẹ́ ẹ ti pè bẹ́ẹ̀ tẹ ẹ ti yarí mọ́ olúwẹ̀ lọ. Nǹkan yan ṣé ẹ mọ bí mo ti ń pè ní ọ̀nà méjì. Ọ̀dà tá a fọwọ́ yí aago ìyọjọ́ ti lọ wẹ́rẹ́dìwẹ́rẹ́ yéé. Tani tún bẹ́ẹ̀ jẹ́ mú kàn sí ká máa lọ. Hello. Yes, kẹ́ ẹ ká àsọmọ̀.
2: Gbẹ́nu tẹ́.
0: Wàlá yóò yànjú ara jẹ lọ no be poison.
2: Ẹ kú àtàárọ̀.
0: Ẹ ṣeun mọ̀, ó kọ yín.
2: Orúkọ mi ni Ìyáàfin Fálàdé láti Bàbókò.
0: Ìyáàfin Fálàdé o. Ọ̀yà ẹ bá ń ganu sí Fálàdé ẹ pin sọ́nà márùn-ún ẹja máa lọ fún tọ̀sán. Fálàdé ọ̀yà. Mọ̀mọ́ ó kọ yín mọ̀ ni.
2: Adé.
0: Adé òde ni.
2: Làá.
0: Odi méjì kíni ń pè ní làá kéèyàn ó lanu. Odi méjì.
2: Odi méjì. Fàlà. Fàlà.
0: Fàlà.
2: Àlà.
0: Odi mẹ́ta. Kíni ń pè ní àlà?
2: Bí ojú ọ̀nà.
0: Odi mẹ́ta. Ìyá Fálàdé o. Ìyé o. Dé. Ó di mẹ́rin ó kù kan o. Ọjọ́ ti lọ fa. Wọ́n gbọ́.
2: Ọbáńdé Adé.
0: Àlẹ́ ó di mẹ́rin.
2: Ìgbà mẹ́rin.
0: Mẹ́rin ó kù kan márùn-ún ni. Ìyá Fálàdé ẹ máa lọ. Ètí ẹ̀ tiẹ̀ ṣe lọ́sàn-án lórí ètò yìí. Òun gangan ní jòun. Ẹja máa lọ. Ẹja máa lọ fún tọ̀sán yìí. Àwọn tó lọ ń kádàrá. Tí wọ́n gbẹ̀bùn wa lọ́sàn yìí. 3163 6484 6296 2396 9106. Ìbà nọ́mbà tẹ́ fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sí rèé 09031198638.

Ẹkún rọ̀lẹ́, ìròyìn ṣókí la múdé sí etí ìgbọ́ yẹn láti lè ṣẹ̀dá Monday 8.7 FM Ìlọrin. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ń ṣètò láti kó ó lé ní 1,000 àwọn ọmọ orílẹ̀-èdè wa kúrò ní ilẹ̀ South Africa látàrí jìnnìjìnnì tó bolẹ̀ lórí bí wọ́n ṣe ń ṣe ìkọlù sí àwọn tí kì í ṣe ọmọ orílẹ̀-èdè wọn tí wọ́n sì ń ṣètò láti dá àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ tí wọ́n jẹ́ ọmọ ilẹ̀ Africa padà sí ilẹ̀ kó wa wọn. Ìgbésẹ̀ tí Abuja yìí gbé wáyé lẹ́yìn tí ilẹ̀ Ghana kó àwọn tó jẹ́ ọmọ ìlú rẹ̀ lọ́gbọ̀n kúrò ní ilẹ̀ South Africa ní èsì sí ìfẹ̀hónúhàn àti ìwà ipá tí wọ́n ń ṣe láti kọlu àwọn tó jẹ́ ààrẹ ní ilẹ̀ South Africa. Alága ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Kwara Sunday Fagbemi ti wí àwíjàre lórí bí ẹni tí wọ́n fà kalẹ̀ gẹ́gẹ́ bí òǹdíje dupò gómìnà nínú ìdìbò gbogbogbò ọdún 2027 tí ó ṣojú ìpínlẹ̀ Kwara yẹn Right Honourable Yakubu Danladi Saliu Fagbemi sọ̀rọ̀ òun lónìí lórí ètò móhùnmáwòrán kan níbi tó ti ṣàlàyé ó wípé àwọn iṣẹ́ àṣeélẹ̀ Danladi lẹ́nu iṣẹ́ ọba àti àkókò tó lò nípò gẹ́gẹ́ bí olórí ló fi hàn gẹ́gẹ́ bí ẹni tí ó tọ́ tó sì yẹ láti rọ́pò gómìnà ti ń bẹ lórí oyè lọ́wọ́. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọlá Adeleke ti ké gbàǹjarè lórí ẹ̀sùn wípé àwọn kan fẹ́ da omi àlàáfíà àwọn ibùdókọ̀ rú ní ìpínlẹ̀ Ọ̀ṣun nínú àtẹ̀jáde tó fi léde lónìí nílùú Ọ̀ṣọ́gbó látẹnu ẹni tó jẹ́ aṣojúkọ̀ròyìn rẹ̀ Ọ̀làwálé Rasheed. Ó ṣàlàyé o wípé àwọn ìfimúfilẹ̀ lábẹ́nú fi hàn wípé àwọn kan tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ ikọ̀ alátakò ni wọ́n ti ń gbìyànjú láti ṣe ìkọlù sí àwọn ibùdókọ̀ jákèjádò àwọn ìjọba ìbílẹ̀ ti ń bẹ ní ìpínlẹ̀ ọ̀hún. Wàyó, ilé-ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀-èdè wa Nàìjíríà ti fìdí ìdájọ́ tí wọ́n dá fún ọkùnrin kan ajínigbé tó fi ìpínlẹ̀ Delta ṣe ibùjókòó Chelinom Alim gẹ́gẹ́ bí èyí tí ó fẹsẹ̀ múlẹ̀ tí wọ́n sì ṣe ìgbésẹ̀ ọ̀hún lẹ́yìn tí ìgbìmọ̀ ẹlẹ́ni márùn-ún jòkó nílé-ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀-èdè yìí láti fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé gbogbo ẹjọ́ kò tẹ́mi lọ́rùn tí ẹni wọ́n dálẹ́jọ́ ikú ọ̀hún pé kí wọ́n sòrọ̀ ni ó jẹ́ èyí tí kò fẹsẹ̀ múlẹ̀. Nítorí náà ilé-ẹjọ́ gíga jùlọ ti fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé níṣe ni wọn yóò dá ni ẹni tí wọ́n dálẹ́jọ́ ọ̀hún yóò lọ kojú ẹjọ́ tí wọ́n dá náà. Ìròyìn ní ṣókí fún ti ìrọ̀lẹ́ òní kò ní ju báyìí lọ. Ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ́tí gbọ́ ìkànnì wa ìkànnì tó tàwọn yọ ẹ wá nǹkan fìdílé kájọ gbádùn ètò wa ètò yín àdélébáre ní Diamond 88.7 FM Ìlọrin.

0: kú sọ́dọ̀ mi o lóhun ò lọ mọ́ kò gbúdọ̀ lọ kò gbúdọ̀ lọ. Dímú má jẹ́ ó bọ́. Hello, ẹ kú rọ̀lẹ́.
1: Mọ̀lẹ́bí.
2: Ẹ kú rọ̀lẹ́.
1: Thank God it's Friday. Ẹ pẹ̀lẹ́ mo gbọ́lé ń kọ́
0: o. Ẹ̀wọ̀n zeun, ó kọ yín ibi tẹ́ ẹ ti ń pè wá.
1: Mommy
0: Yusuf láti airport.
1: Nah.
0: Orin wo ni ká fi ṣe weekend?
1: Ìyá mi ni o.
0: Ìyá mi
1: ni o. Látọwọ́ sílé àlàó màláìkà.
0: Sule, àlàó màláìkà, ọmọ alájà, kò sí ìyọnu.

lásìkò. Okay now, ẹ jẹ́ kí tọ́pẹ́ Alábí káwọn náà jó wọlé àyíwá o. Ìyá mi ẹ̀yà Yusuf òun láfi bẹ̀rẹ̀ ńjọ́ mẹ́jọ ó yé yín ẹ̀ẹ́dí àfi ìyá mi bẹ̀rẹ̀ ńjọ́ mẹ́jọ tọ́pẹ́ Alábí ó yẹ kọrin ẹfun fèrè.

0: láti inú yàrá ìròyìn Diamond 88.7 FM Ìlọrin ìròyìn àgbáyé.
1: Ẹ̀kú rẹ̀lẹ́. Ìròyìn káàkiri àgbáyé la múdẹ́sẹ̀ tí gbọ́ yín láti lè ṣẹ̀dá Diamond 88.7 FM Ìlọrin. Wọ́n yí ni àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ yóò ṣètò kíkó àwọn ọmọ Nàìjíríà tó lé lẹ́gbẹ̀rún kan padà wá sílé láti South Africa. Ìjọba àpínlẹ̀ Kwara tẹnumọ́ ìfarajì rẹ̀ láti pèsè àyíká tó fààyè gba ìmúgbòrò okòwò. Gómìnà Adeleke kìlọ̀ tako ìgbìyànjú láti da àwọn ibùdókọ̀ rú nípínlẹ̀ Ọ̀ṣun. Ní ilẹ̀ òkèrè, ó fẹ́ tó èèyàn 50 tó kú látàrí òǹgbẹ látàrí pé ọkọ̀ àjàgbé daṣẹ́ sílẹ̀ nínú alẹ́ àṣálẹ̀. Ìròyìn lẹ́ka ọrọ̀ ajé, owó epo wálẹ̀ sí bí rògbòdìyàn ṣe rọlẹ̀ lágbègbè àárín gbùngbùn ìlà oòrùn àgbáyé. Lẹ́ka múlùdùn, Pẹ́là fún Jaffice lórúkọ àfẹ́, ó sọ̀rọ̀ lórí ìgbéyàwó láìpẹ́ bí àwọn awuyewuye ṣe ń gbalẹ̀ lórí pé bóyá ọmọbìnrin ọ̀hún tiẹ̀ ti lóyún. Ìròyìn lẹ́ka eré ìdárayá, Chukwueze ti gúnlẹ̀ sí Lisbon dé ìfẹsẹ̀wọnsẹ̀ pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Portugal. Ẹ kúrò lẹ́lẹ́kan sí ẹ ṣeun bẹ́ ẹ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ìròyìn káàkiri àgbáyé ní Diamond 88.7 FM Ìlọrin. Ìròyìn yóò tẹ̀síwájú lẹ́yìn ìdánudúró ráńpẹ́ yìí. Ẹ kú kalẹ̀.
2: Ṣàdé wá, wọ́n tún ti fẹ́ jí èrò transformer wa o. Máa wo bí wọ́n ṣe jí ẹ̀rọ aṣàkálẹ̀ àwòrán lójú pópó náà nú o. Sì máa wo mo dé ma wọn ọmọkùnrin yẹn o. Àmọ́ kí n tẹ̀mí ṣe gbogbo ìjọba nífa. Kò tẹ kó mọ jí lọ jẹ. Ayí jẹ́ ọmọ jí lọ.
3: Rò ó wò dáadáa o, ǹjẹ́ o ti ẹ̀ mọ̀ pé dúkìá àjọba dúkìá rẹ ni owó orí tóun sì ń san ni wọn sì fi tún gbogbo ohun tó bá bàjẹ́ ṣe lọ́nà kan tàbí èkejì. Ara wa náà là á sì ń kó bá. Ẹ jẹ́ àmúọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ní àgbájọwọ́ là á fi sọ̀yà. Tó o bá rí nǹkan tí ò bójú mu, fi tó àwọn aláṣẹ tó tọ́ létí.
4: Ìmọ̀ràn yìí ló ń dé sétí ìgbọ̀nyín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.
5: Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti ilé iṣẹ́ Diamond FM.
1: Káàbọ̀ padà, ìròyìn káàkiri àgbáyé ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ti ń gbèrò láti kó àwọn ọmọ ilẹ̀ wa tó lé ní 100 kan kúrò ní South Africa níbi tí jìnnìjìnnì ti ń bolẹ̀ lórílẹ̀-èdè ọ̀hún látàrí wípé wọ́n ń fẹ́ kí àwọn tó níwèé ìgbélùú àtàwọn tí ò níwèé ìgbélùú padà sí ilẹ̀ kó wa wọn. Ìgbésẹ̀ ọ̀hún ló wáyé lẹ́yìn tí orílẹ̀-èdè Ghana kó àwọn ọmọ ilẹ̀ rẹ̀ 20-20 kúrò ní South Africa ní èsì sí ìfẹ̀hónúhàn àti ìwà ipá tí wọ́n ń ṣe kọlu àwọn tó jẹ́ àjèjì ní orílẹ̀-èdè ọ̀hún. Mínísítà ẹ̀ka tí ó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèrè, agbẹnusọ iléeṣẹ́ ìjọba tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèrè, Kìmí Ẹbí Ebímfà, ló ṣàlàyé o wípé àyẹ̀wò àwọn ọmọ Nàìjíríà tí wọ́n farajà àti padà wá sí ilẹ̀ yìí ló ti bẹ̀rẹ̀ ní ọjọ́ Àlàmísì. Nínú ọ̀rọ̀ tí wọ́n fi ránṣẹ́, aṣojú iléeṣẹ́ aṣojú orílẹ̀-èdè wa Nàìjíríà ní Pretoria ṣàlàyé wípé wọ́n ti ń bá àwọn aláṣẹ orílẹ̀-èdè South Africa sọ̀rọ̀ lórí bí wọn yóò ṣe yọ̀ǹda àwọn tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ àwọn tó ní ẹ̀ṣẹ̀ tó ní ṣe pẹ̀lú ìgbélùú kí wọ́n yọ̀ǹda wọn kí wọ́n má fi wọ́n sí àhámọ́ ní ilẹ̀ àjèjì. Ìjọba ìpínlẹ̀ Kwara ló tún ti tẹnumọ́ ìfarajì rẹ̀ láti pèsè àyíká tí ó mú ọrọ̀ ajé gbòòrò sí tòun ti ìdókòwò. Ní ìpínlẹ̀ yìí, kọmíṣánná tó ń rí sí ọ̀rọ̀ ètò ìṣúná ti tún ṣe alága ẹ̀ka ìpèsè okòwò ní ìpínlẹ̀ Kwara, Dr. Mrs. Awa Nuru, lo soro un lasiko to n soro ikini kabo ni bi eto pataki to je ti kari aye ni ipinle yi leka ti imu oro aje gboro ati ipese ayika to mu ki eto idokowo gboro eyi to je agbekale ile ise are ti a mo si pebek nilu ilorin lo ti salaye wipe awon amayederun ti gomina abraman abrazak se ni o mu ki awon oloko wo le se okowo won ni rorun to si mu ajaga inira kuro lorun awon oloko wo nipinle yi gege bi o ti se so di mimo ijoba ipinle kwara je okan ninu awon ipinle to fakoyoju ninu ibiti awon oloko wo tin raye se boti se ro won lorun ni orile ede yi ninu oro re eni to je adari eka ipese ajo pebek omo babirin zara mustafa audu ninu ero re salaye wipe are orile ede yi bola tinubu se agbekale ajo un lati mu ki o rorun fun awon olokowo ati oludasile ile ise nla nla ati ile ise kreje kreje lati ma se owo ni rorun lorile ede yi awon eka jeka ati ile ise ijoba ni ipinle kwara ni won bere si ni so oro olokan ojokan lori bi o ti se rorun to lati wa da okowo sile ni ipinle kwara alaga egbe oselu APC eka ti ipinle kwara Sunday Fagbemi ti so oro awijare lori bi won se fa omoye sile fun ti idibo gbogbogbo odun 2027 ti

ní ìhà àríwá orílẹ̀-èdè Niger bàjẹ́. Àwọn tí wọ́n ń bọ̀ láti Mali níbi tí wọ́n ti lọ ṣe ayẹyẹ mùsùlùmí kan ní omi ti tán tó sì jẹ́ wípé wọ́n tàn sí inú igbó ní agbègbè ìwọ̀ oòrùn Asamaka tó jẹ́ agbègbè ibi tí àlá wà láàrin orílẹ̀-èdè Niger àti Algeria nínú àtẹ̀jáde tó wáyé láti ọ̀dọ̀ gómìnà Agadez General Ibra Bolmana Isa ṣàlàyé wípé àwọn arìnrìn àjò ọ̀hún ni wọ́n tàn sí ilẹ̀ aṣálẹ̀ ọ̀hún níbi tí ilẹ̀ ti gbóná tí kò sì sí omi tí wọ́n lè fi gbé ayé nínú ibi tí wọ́n wà. Léyìí tó ṣẹlẹ̀ lákòókò tí ó jẹ́ wípé àwọn tí wọ́n fẹ́ ṣiṣẹ́ ìdóòlà gan tún pàdé ọkọ̀ mẹ́rin lọ́nà tó jẹ́ pé àwọn tí ń bẹ nínú ọkọ̀ ń lọ síbi 100 ènìyàn tí wọ́n ti wà níbẹ̀ fún bí ọjọ́ mẹ́ta látàrí pé bátìrì ọkọ̀ wọn ṣọṣẹ́ sílẹ̀. Ìròyìn lẹ́ka ọrọ̀ ajé. Owó epo ti jáwálẹ̀ ní nǹkan bíi dọ́là mẹ́ta ló tún ti dín báyìí gẹ́gẹ́ bí àwọn olùdókòwò ti nírètí wípé rògbòdìyàn tó ń wáyé láàrin gbùngbùn ìlà oòrùn àgbáyé yóò máa lọ sílẹ̀ látàrí wípé àwọn àdéhùn tẹ̀ síwájú lórí kíkálukú ti dàrẹbà kọ̀ kí wọ́n sì ṣí ọ̀nà Strait of Hormuz gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ti ń tẹ̀ síwájú èyí tó mú kí rògbòdìyàn láàrin ilẹ̀ Israel àti Lebanon bó ti ń wálẹ̀ tí wọ́n sì ti ń fẹnukò wípé kíkálukú kò ti ohun ìjà rẹ̀ bọnú àpò ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni ó mú kí ìrètí wà wípé ọrọ̀ àjọsọ láàrin Washington àti Tehran náà yóò so èso rere. Iran ni ìròyìn fi yé ni wípé wọ́n fi sínú àwọn àdéhùn tí wọ́n fẹ́ ṣe pé kí ọ̀rọ̀ ogun kó rọlẹ̀ láàrin ilẹ̀ Israel àti Hezbollah èyí tí wọ́n ń ṣe àtìlẹ́yìn fún ní Lebanon. Bákan náà ni ẹni tó jẹ́ igbákejì olóòtú ìṣèjọba ní ilẹ̀ Russia Alexandra Novak ṣàlàyé wípé iye bí wọ́n ṣe ń pèsè epo ti jáwálẹ̀ láti ìbẹ̀rẹ̀ ọdún látàrí pé àwọn ìṣẹ̀lẹ̀ tí wọ́n ò fọkàn sí ṣẹlẹ̀ láti ṣe àtúnṣe sí ibùdó ìfọpo wọn ní Russia ń bẹ̀ tó jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹni tó jẹ́ aṣojú ìjọba ní Russia máa sọ̀rọ̀ síta gbangba wípé ìpèsè epo ní ilẹ̀ Russia jáwálẹ̀. Lẹ́ka àmúlùdùn. Gbajúgbajà ọmọ tí wọ́n mọ̀ lórí ayélujára ní Pella ni ó ti fún olólùfẹ́ rẹ̀ ní òrùka àfẹ́ ìyẹn Jarvis pẹ̀lú awuyewuye pé bóyá ọmọbìnrin ọ̀hún ti lóyún ní Ghana lálẹ́ ọjọ́ Alaruba Wednesday ni ó ti fún ọmọbìnrin náà lórúkọ àfẹ́ tó sì fi sórí ìtàkùn ayélujára Instagram. Pella ni ó ṣàlàyé wípé láìpẹ́ láì jìnà ó ṣeṣe kí ìgbéyàwó wáyé láàrin àwọn méjèèjì èyí wáyé lẹ́yìn bí ọ̀sẹ̀ díẹ̀ tí Pella sọ pé òun ò bímọ láìpẹ́ nínú fídíò tí àwọn èèyàn ti rí Jarvis tó ń ṣe àyẹ̀wò oyún lórí ìtàkùn ayélujára lẹ́yìn tó rú jáde lóṣù tó kọjá. Ìròyìn lẹ́ka eré ìdárayá. Agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Samuel Chukwueze ni ó ti gúnlẹ̀ síbùdó ìgbaradì Super Eagles ní Lisbon dé ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ sọ́rẹ̀ olóyèlédè sólédè pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Portugal Chukwueze tí ó gúnlẹ̀ síbùdó ló mú kí àwọn agbábọ́ọ̀lù tó ti wà níbùdó ìgbaradì jẹ́ 22 báyìí. Agbábọ́ọ̀lù ẹni ọdún 37 ọ̀hún ni kò láǹfààní àti ṣojú ikọ̀ Super Eagles láwọn ìfẹsẹ̀wọnsẹ̀ Unity Cup àti ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀sọ̀rẹ̀ tí wọ́n gbá pẹ̀lú Poland látàrí wípé ìyá rẹ̀ kú tó sì lọ ṣe ètò ìsìnkú fún ìyá rẹ̀. Ìròyìn káàkiri àgbáyé lẹ́tìn tẹ́tí sí ní Diamond 88.7 FM. Ká tó dánu dúró lórí ìròyìn náà ẹ gbọ́ àwọn kókó tá a ti mẹ́nu bà lẹ́ẹ̀kan sí. Àfitòyìn létí pé ìjọba àpapọ̀ yóò ṣètò kíkó àwọn ọmọ Nàìjíríà tó lé 1,000 padà wálé láti South Africa.
ijoba ipinle Kwara tenuma ifaraji re lati pese ayika to faaye gba imugboro dokowo. Gomina Adeleke kilo tako igbiyanju lati da awon budokoru losun. Ni ile okere o fe tu eyan adota to ku latari ongbe eye ti o fi won la pe latari oko ajagbe ti o dase sile. Leka oro aje owo epo wale bi rogbodiyan se nrole lagbegbe arin gugun ila orun agbaye. Leka amuludun pela fun Javis loru kafe o soro lori igbeyawo laipe bi awon awuyewuye se ngbale lori oro pe boya Javis ti loyun. Leka ere idaraya Chukwese ti gunle si Lisbon de fese wanse pelu iko Portugal. Katumalo nje mo pe niru ojo oni lodun 2022 awon elekeru adi amara ogun se ikolu si ijo aguda Saint Francis Xavier ni ilu Owo ipinle Ondo ti won si se kupa awon olujosin bi ogoji ti won to je wipe awon to farapa ninu isele ohun le ni 80 lakoko ti won se isin ojo Sunday lowo. Nimba ye ti mo bo ba lo nko un te fe fi tu awon akoroyin wa leti e pe sori number ibanisoro 0916062 7526. Abiodun Akinwumi lo se akojopo royin kakiri agbaye ti role oni Oloye De Seyi Jacob lo tun si ede abinibi to mu ase ti igboyin e seun pupo be se n tetigbo ikan ni wa ikan ni to tawon yo yi.

0: station. Number one radio station. In the mix. The mix. And we ain't stopping.
1: And on 88.7 FM.
2: Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
3: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
2: Ètò eré ìdárayá.
4: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
2: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
4: Akinyin o.
5: Akinyin àlùyìn lọ́gbẹ́nu.
4: Bàríbà.
5: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
2: Mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

0: 77 09 10 we only deport loni ki ewa loyin oyin to je gidi gidi gidi
1: e kaabo kwada
2: alhamdulillah
1: ile lo ti bere ti ni eto tin tesi waju diamond 88.7 letin gbo watan warehouse nigeria limited awon ni won se onigbowo eto yi gbo awon ti won wa lori facebook e se wa dupe ailami Idris Abdelhakim e se look man ni sani Allah ba wa pelu yin
2: amen
1: e Tunde Ibrahim Alanamu e se ah oga mi ore mi blessing egbo ya bijinu awon eleyi ti kini yi o je ki ranti ya kan to pe wa ngba kan oluwa address re. However, actually, ni awon to ni same or similar thought. So, although tan wir iru awon nkan tan so gbogbo nkan tan daruko yi tani o lera tani o fe nkan to je pe yo fi ma je ajami logidi lodo ajimi re tani o fe yi ti o fi duo wi pe okunrin ni ada lodo ajami re tani o fe ru eleyi e to ra ti question be yen ri igba kan just like mo so address it tani se awon muslim ni kan ni won le ri nkan ra lodo tanwir ni islam rorun lodo tanwir ko senti ede be iru ya beji ti mo so bi Mrs. Blessing Oluyemi ya beji ti eme wa bayi ka to rora sise seju marun bayi ajimi won ti pe ife mi olodun lo mo ni ka wa na ni fe ki lo wa ni won ti ife na ni awon mejeji ife mi ni ife mi ki no ba to mo ni ki lo ya reje bo se wa le se ki olodun lo ni ka wa na ni fe mi awon ile ti lu odo tan wi ri bi won ti mo odo tan wi ri bi
2: ataludi apade
1: won ti mataludi atapa tori ko to di po nda ko ife mi o awon ajimi mi o ro bi leyin yan kan mi to wa pataki to tun se pataki lodo won to to yan fa azaki lodo yin
2: iyan
1: oyi leyin yan
2: seyin ta ma
1: je
2: seyin ta ma gun
1: ta wa gun lodo
2: ta ma lodo
1: lodo won ko si kan mi to tun pataki to yin mo ba wa je yan yin to won tun wa tun je yan amo yen eleyun oni o je ki won je yan te leyi leyin aje lagun
2: ojura
1: won lo ke bo wa ri te won da ko ife mi o ti jiyan debi o ti jenu odo o ti jeyanu abo o ti jenu ewe o ti je ile lo ti bere leto tan warehouse nigeria limited awon ni won awon na se onibowo eto yi lodo tan were intern gbianju lati so ni pe lati je ajami nibi ti wo ba mo poko si godo tan were lo lati je ajimi nibi ti wo ba mo poko si gba odo tan were lo salaye eyin tinu eyin ti ju gbogbo run kan bayi
2: rara o
1: bo je pe boya inu ni lomi a ma complain pe inu ohun o wu o se bayi leyi to je pe ko wi se pe in disturb re o abi se in disturb re na abi won kan sa wo pe no mo te fe kin fit ninu aso tin ba wo ko le abi ki won na le bo aso confidence yen ko le wa nbe lodo tan wear boya latara egbe bi stretch mark we egbe bi ni
2: beni
1: to egbe bi na to to ba pe latara stretch mark ni godo tan wir lo o ba pe boya bi ijun ni fibroid godo tan wir lo ani won ni sadede fun won se kini won sayewo gbogbo e lo wa nbe awon supplement orisirisi o wa lodo tan wir awon ororo o wa nbe awon osele yi to ba skin re mu to ba complexion re mu o wa lodo tan wir house nigeria limited ka wa soro nipa awon ti omode nbe tagbalagba nbe lori sirisi awon turare na nbe awon ti ye ti o je relax wo wa nbe eyi to je pe boya orun etete wa ni gbogbo awon bedtime ti gbogbo awon ti yi lo wa lori sirisi pelu awon aroma ori sirisi nbe to wa nbe wo lo so taste to ba fe in be lodo tan wer gbodo tan wer lo awon turare yi na nbe nbe fragrance ori sirisi o wa nbi be ni turare adua nbe nbe eyi to fi saso o wa nbe eyi ti taladua o wa nbe awon turare turaro mutana eyi to lo awon casco to lo awon incense spot fun o wa lodo tan wear bi awon alalaji se nde nisi bayi o nidi ati keru to bo haya eru bo ba te wa ko wa olodun so la fun wa pupo nlorin afi bo ba lo fe ya tara re loku bo ba gba bi to gba bi odo molebi re na ni bo ba tun ya bi to tun ya bi molebi re molebi wa po de bi pe ko seru to le kode lati maka ti o se to le to godo tan wiri lo lọ́rọ̀ àwọn tesville lọ́rọ̀ àwọn zamzam omi birisemi semi yìí kálukú ló bá bàrà rẹ̀ pàápàá jùlọ àwa tá àti ìdè mọ́kàrí omi zamzam yìí àmì ò ọlọ́mọ sì lè wọ̀ amín omi zamzam yìí tó bá ti fún wa báyà ni alhamdi lọ síbi tí wọn àti ní domi mi pọ mọ mi lọ sọdọ tanwere lọ gbomi zamzam wa. Bodo tanwere lọ zamzam bẹ́ẹ̀ ẹni torí pé tẹ́sí ó tọ́ sí ìtẹ́ ìkírun bodo tanwere lọ ìtẹ́ ìkírun bẹ́ẹ̀ jẹ́ labia bẹ́ẹ̀ àwọn alukurani bẹ́ẹ̀ of different sizes. Bébé èyí tó jẹ́ ti pocket ni èyí tó fẹ́ mọ́ fi travel èyí tó lè gba báàgì rẹ àwọn quran tún bẹ́ẹ̀ in bẹ lọdọ tanwere gba bẹ lọ turare yìí náà èèyàn máa fi ṣẹ́bùn wọ́n pàdé ẹnìkan ìyá mi dáadáa ọlọ́run ó jogún mọ̀ fáwọn eléyìí alhamdulilayi maṣá allah barakalaufi ìyá yìí wọ́n ní àǹtí àwa nígbà mo débẹ̀ náà ni tẹ́mi náà rò pé èmi náà ní ipò láwa èmi náà ní ìdí tá à ń wí yìí mo wá débẹ̀ tán mo wá sá wọn wá ní àǹtí àwa wá ọ́ ṣàlàyé iṣẹ́ tẹ́lẹ̀ yìí ṣe fún mi kí n tó lera àbá rọra jọ fi ara wa lè mọ̀ ṣàwàdà bá a ṣe mọ̀ ṣe níbẹ̀ ìyá yìí tó bá dúró tí bá ń sọ alukuran kalẹ̀ fún yín báyìí azakiri ẹ ti mẹni tí ń sọ ìyá mi dáadáa náà ni owó ń wá mi náà ni ó yá ìyá mi owó ń wá mi ìyá àǹtí ọwọ́ báyìí ó ti yé yín kò sẹ́ ta ni ó bá fẹ́ mọ ó bá sì rí ayé báyìí yàtọ̀ fún ìmọ̀ tọ́lọ́run fún ọ ti rí mọ́lẹ̀ alhamdulilayi rọ́bẹ̀lá ọlọ́run ò ní jẹ́ ó kú o tiwa náà ò ní kú ọlọ́run ó jẹ gbogbo lálùbáríkà ọlá mahama sẹlẹ̀lẹ̀ gbọ́dọ̀ tanwí tá ń gbìyànjú láti sọ fún ni pé lọ́dọ̀ tanwí rè àwọn tí ń kalẹ̀ síbẹ̀ àwọn tó sì jẹ́ pé ọlọ́run ṣàánú ni ọlọ́run wá ṣàánú àwa náà ṣàánú àwa náà ọlọ́run wàlá muhammad sallallahu alayhi wa sallam kó tó di wípé a máa dárúkọ gbogbo àwọn nǹkan tí wọ́n lè ríra lọ́dọ̀ tanwere ní ṣókí kí gbogbo èyí títí ń gbọ́ wa kájọ panu pọ̀ bẹ́ẹ̀ lọ́hùn kọ́lọ́hun kó wọlá bóun ọlọ́hun ṣe tó tí ò sẹ́ni tó mọ̀ tí ò sì fi hẹn nìkan kó wọlá muhammad sallallahu alayhi kó wọlá alùbáríkà ojú ẹ̀ní ọlọ́hun wọlá gbogbo àyè tán ti ké hútùbà gbogbo àwọn tó wà ní ìgbèkùn ọlọ́run mọ́sá tú wọn lẹ̀ ọlọ́run muhammad sallallahu alayhi ọlọ́run mọ́mọ́ wa náà gbédè mọ́jà kó sọ́wọ́ mọ́jà jọ ẹni tán wá gbogbo àwọn tó ti wá gbabẹ̀ lọ ọlọ́run ọba ìwọlọba tó lè kọ̀ǹfọ́ọ̀tì mọ̀lẹ́bí wọn mọ́sá kọ̀ǹfọ́ọ̀tì wọn ọlọ́run muhammad sallallahu alayhi ọlọ́run dákun tó wa ṣàánú wa ìwọlọba tó lè ṣàánú mú ìdẹ̀kùn àlàáfíà ààbò dá padà sórílẹ̀-èdè wa wàlá sallallahu alayhi wàlá sallallahu alayhi wàlá sallallahu alayhi lọ́dọ̀ tanwere olúbà ń bẹ́ẹ̀ èyí tí ànábì fi wé diamond sallallahu alayhi wa sallam fenugreek nìyẹn ó wà ń bẹ̀ habati sauda ń bẹ́ẹ̀ tá a mọ̀ sí black seed ó wà lọ́dọ̀ tanwere azakir jújúbẹ̀ ń bẹ́ẹ̀ gbogbo tún ní ṣe pẹ̀lú àlàáfíà yẹn ń bẹ lọ́dọ̀ tanwere àwọn ọṣẹ ń bẹ́ẹ̀ ní ti kárọ̀tì ní pàpáyà ní àní wọn kàn ṣàlàyé fún ọ ni pé eléyìí ní ó baskin títí ẹ mú gbàbẹ lọ àwọn òróró ń bẹ́ẹ̀ fún ìwòsàn fún jíjẹ ẹ pé gbogbo téèyàn máa ń sọ náà ni pé téèyàn ó jẹ tí ó fún yàn ní kùzáàrí kó ìnínú tí ó fún yàn tí ó jẹ kégun yàn le ìní èkejì èyí tí ó jẹ kí yàn le jọsìn ìkẹta èyí tí ó jẹ kí yàn máa dán kọ pé yàn má rí bí sòrò yàn ṣe rí tán bá ti rí ọba kan má ti wò pé kò ní nǹkan kan láyé ó ti yé báyìí kí yàn rọra máa dán bóróbóró ó ti yé yín láì fòrí pa láì fòróró para ọkọ sì máa dán lọ sọdọ tanwere àwọn irú àwọn òróró yìí kì í ṣe pa ni ọmú ti kú lífi òróró yìí láwọn òróró tí ó jẹ pé yóò treat gbogbo tó bá wà nínú skin rẹ gbọdọ tanwere lọ azakir nọmba tanwere lélẹyìí bóyá adárúkọ èyí tó gba ọ̀nà ọ̀dọ̀ títí ẹni àbí adárúkọ ìwọ ṣàṣẹ kí ni kọ nọmba ìkàlẹ̀ 080-30-75-16-90-080-30-75-16-90 number tanwere leleyun
2: No, yeah, I do pelo dolo. For finance, you have a loss, silly taja, Tawon Nigeria Limited. Alas, I pass it, Tawon Nigeria, one Benny, Kilili Bay. Near Luju Colley or Ladimiji Begani head office. Will be a back of coffee one once in my boy said of his whole bam, Padin Bay, Buntabasi, Biddy Ben, Kalukun and Ban, no long Padini. One Bella Palara. Later, Jaman Benny Apalarata Banlosi Ali Ikima in first in one bay. Once in Benny Agboba, a Tabatin Lossi Kun 2 MB Junction, yet I'm a Lossoja to leg bay, banky, microfinance bank here, leg bay, OTD one bay. Once in Benny Isali Alukuni, B Junction, B Junction, and one bembe. One Benny Emias Road, Ladu Emias Road in B Junction, and one bay, Ladu Jukoli, a liar, once in Benny Giri, Ali me, Nibi Tentiman Walk or Ibada, Ikoye. Lagba Olorun ba tun wa osun sun so fe mo bo asi tanke ni bi tipa garage ye ile taja Tewer Nigeria Limited won be me papa julo eyin ti ona engine na te fe lindi won pe fe pe won number won na ni ya ti pe si ta won pe won gbogbo nto ba need lagba Olorun o fi ranse sodo re ti won o si ba nu Olorun pale bo se jenu ya
1: balogun Ibrahim o da pe won salamo si wa lori Facebook den o da pe ngba ti mo scroll up le kan mo ri nkan kan bi pe won bimo to Olorun wo Olorun o da si to ba je yin na ni abi bayan post e ni to Olorun yo wo yo falu barika si yo wo gbo awon to wa nle na yo wo gbogbo wa po Ola Muhammad sallallahu to ba si je pe yin imi n bo lona na imi to n bo e gbo dota n were lo awon te mo lo fun baby yin na nko o wa nbe Olorun o se gbogbo
2: Olorun se to ni mo se leyi la se mo ipade wa ni jo mejo Olorun jo ja si dun no engine Olawo ni awon na gbo wa kiyin pupo Allahu latifu bi ibad yersukuma yasha wa huwa qawil azim assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu.

0: Your destination.
1: Your destination.
0: For hit music.
2: Diamond 88.7 FM.
1: Shining supreme.
3: Ìwé Òṣìà orí kẹrin ẹsẹ kẹfà fi yé wa wípé àwọn ènìyàn mi ṣègbé nítorí wọn kò ní ìmọ̀ ìmọ̀ ọlọ́run lẹ́kùnrẹ́rẹ́ pẹ̀lú àmúlò rẹ̀ ní mú ní gbégbé ayé tó wu ọlọ́run èyí ló ṣe okùnfà àgbékalẹ̀ ètò kan tí a pè ní àkókò ìsíníyè lórí ètò tá a pè ní àkókò ìsíníyè láti máa mú ògidì ọ̀rọ̀ ọlọ́run tọ̀yìn wá èyí tí ó máa pe asáko padà wálé tí àrídájú ẹ̀rí ìgbàláwẹ̀ òfin ní bọ́sọ̀nù látẹnu bàbá wa pastor joseph adéwùmí látinú ìjọ christ deliverance liberation church tó wà ní number 1 liberation street òsèré ní lọrin bí ẹ ti wá ń farabalẹ̀ láti máa tẹ́tí sí ètò yìí ọlọ́run tìkára rẹ̀ yóò fi ọ̀rọ̀ náà yé yín yóò sì fara hàn yín ẹ ó sì di alábòkún fún lórúkọ jésù ẹ máa bá wa ká lọ
4: Baba ni oruko Jesu.
5: Amen.
4: Apata yera ya dupa ya gbenga torupe yin ni Olorun.
5: Thank you Lord.
4: Adupe fun opolopo ana adupe fun ore ofe yin.
5: Thank you Lord.
4: Adupe fun aye te fi ngba wa.
5: Thank you Jesus.
4: Agbenga fun wakati dara dara e wakati si niye. A n lo sinu oro Olorun oro ni wakati oya soro jade.
5: Amen.
4: Emi mimo eyin le ni se gbakoso.
5: Amen.
4: Gbe nu mi soro.
5: Amen.
4: Gbakoso.
5: Amen.
4: Adupe pe ti se.
5: Thank you Lord.
4: Jesu Christi

ọlọ́run ẹ̀rí ìpè àwọn ẹni rẹ̀ tó dájú ló pe bàbá wa pastor joseph adéwùmí láti máa jíṣẹ́ ẹ̀yìn rere tún òǹdè sílẹ̀ nínú èyíkéyìí ogun gbogbo nínú ìjọ christ deliverance liberation church níbi tí ọlọ́run ti ń ṣẹ́ gbogbo ogun wọlẹ̀ pátápátá gbogbo ẹni tó sunkún wọ christ deliverance liberation church ni wọ́n pò fáyọ̀ ogun ti ń ṣẹ́ nìdí ń já làwọn èèyàn ń gbari lọ́wọ́ olúwa lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ bàbá wa pastor joseph adéwùmí tí ẹ̀mí mímọ́ ọlọ́run gbowó wọn ṣiṣẹ́ ìyanu ìwọ náà máa bọ̀ nínú ìjọ christ deliverance liberation church kí ọlọ́run alágbára jù lọ sókè ìṣòro rẹ di pẹ̀tẹ́lẹ̀ kí ni àlàkọjá rẹ ṣé àìsàn ọjọ́ pípẹ́ ni ogun ayé àlákàlà ká máa jẹun lójú oorun àìtẹ́gbẹ́ àìrọ́wọ́mú ogun promise and fail àìrọ́kọ-rẹ́yàfẹ́ àìrọ́mọbí ó yá máa bọ̀ kí ọlọ́run liberation sọ yẹ̀yẹ́ rẹ di ayẹyẹ kò wá sẹ́ni tó wọ christ deliverance liberation church tí ò lẹ́rìí lórúkọ jésù ìwọlẹ̀ rí kan christ deliverance liberation church wà ní number one liberation street òsèré ní lọrin fún ẹbí àdúrà ìtọ́ni tàbí ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé bàbá wa sórí ago 08030695787 08030695787 máa bọ̀

lakarale erewa lakeru ona mo de wara wara bi eji ale mo de wara wara bi eji owuro mo su si de papapa bi eji yaleta combo eku amojiba imu gbongbo ona mo ki eku amojiba ise mo wa ki wi pe eku amojiba mi bakoma ni mo tun ki yin o wi pe eku ami ti gbo mi gbogbo bi te tin gbo mi ni wakati owo yi ọpẹ ni feledumare ọba kọda aye ọba ṣẹda ọrun ọba to mọ wa to tun fun wa ni ori ofe te fin gbọ mi wo mi ketekete ọsẹ to lọ la ndagbere fun ra wa lori eto ki wa se mimọ se wa o ki se agbara wa ori ofe ọlọrun lemi ati eyin rigba ta tun fi ni anfani lati ma gbọ mi ketekete ẹ̀yin ṣe ń darapọ̀ mọ́ mi lórí ètò yìí fún ìgbà àkọ́kọ́ ètò ẹgbẹ́ ìyẹ̀wò rérédòdò lógorí atẹ́gùn láti ìkànnì diamond fm ẹ mọ́ wá fòjòpòjò ẹ má fòjòpòjò tèmi torí ọ̀tọ̀ lòjò ọ̀tọ̀ lójò ọ̀tọ̀ sí lòjò òjò lọmọ tó gbólúbi kọ́rùn wá sí ilé ayé òjò lómi wẹliwẹli tó ń rọ̀ látòkè òjò lọmọ tó ń sáré kiri níjọ ogunlé èmi ò wá kí ṣòjò mi ò ń ṣòjò n ò ń ṣòjò olúbùkọlá ọmọ borí owó honorable ambassador ọmọ bíi ọmọ ológo tó ń rògòlò tó máa rògòlò títí di ọjọ́ alẹ́ amọ́lára bí òyìnbó awẹ́lẹ́wà bí ẹyẹ ọ̀kín èmi náà kọ́ o àánú ọlọ́run mo rí gbà ẹ kì mí délédélé ẹ pè mí ní ọmọ wá ọmọ ẹkùn ọmọ akakabúgba onírú ọmọ òkú òríkòtòsá ọmọ ṣẹkúṣẹ kí bogun lẹ́rù ọmọ onílùú ìjẹrò èkìtì èkìtì kété

ìtúlẹ̀ ẹgbẹ́ ìrúra kẹgbà. To Yield Pharmaceutical Industries Limited. Àwọn tó lórúkọ tó ṣe gbẹ́kẹ̀lé níbi ká gbogbo òyìnbó ló ṣe. Bára rí ò bá yálẹ̀ yẹn ọjọ́ mẹ́ta. Má ṣàfira o.

lẹ́yìn tó ní ó fi ẹ̀sùn tí kì í ṣe òótọ́ kan òun nínú àtẹ̀jáde kan sí kọmíṣánná fún ìròyìn nípínlẹ̀ ọ̀yọ́ dọ́tún Oyelade Filede lórúkọ gómìnà Ṣèyí Mákindé ó ní ìyàlẹ́nu ńlá ní ẹ̀sùn tí Fáyọ̀ṣe fi kan Mákindé jẹ́ o ṣáájú ni Fáyọ̀ṣe ti kọ́kọ́ sọ pé ó ṣeéṣe kó jẹ́ pé ìjọba ìpínlẹ̀ náà ló wà nídìí ìjínigbé tó wáyé níjọba ìbílẹ̀ oríire láti mọ̀ọ́mọ̀ tàbùkù ìjọba ààrẹ Bọ́lá Tinubu ìjọba ìpínlẹ̀ náà ti wá sọ pé irọ́ ni ẹ̀sùn náà àti pé ó jẹ́ èyí tó wúwo tí kò sì tọ́ kó máa ti ẹnu èèkàn ìlú bíi Fáyọ̀ṣe jáde gẹ́gẹ́ bó ṣe sọ ohun tó kan Mákindé báyìí ni bí yóò ṣe dóòlà àwọn ọmọdé àti olùkọ́ tó wà lákàtà ajínigbé kì í ṣe láti máa gba ọ̀rọ̀ tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ bí ẹni gbagba ọtí ó ní kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé tí Fáyọ̀ṣe yóò sọ̀rọ̀ kòbákùngbé nípa Mákindé Oyelade mẹ́nuba àsìkò tí Fáyọ̀ṣe sọ nínú oṣù kẹrin ọdún yìí pé Mákindé ń gbìmọ̀ láti yọ Olúbàdàn ti ìlú Ìbàdàn ọba Rashidi Ládọjà lóyè èyí tí kò sì rí bẹ́ẹ̀ lẹ́yìn náà ló ní kí àwọn aráàlú máa ka ọ̀rọ̀ Fáyọ̀ṣe kún àmọ́ kí wọ́n má sọ ìrètí nù nítorí pé Mákindé ń ṣiṣẹ́ lọ́sàn àti lóru láti dóòlà àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ náà tí wọ́n wà lákàtà ajínigbé.

Àwọn agbébọn jí àbúrò mínísítà fún àmúṣagbára tẹ́lẹ̀ Adébáyò Adélábù àti ìgbèjì rẹ̀ gbé lọ nílùú Ìbàdàn. Àwọn agbébọn ti jí àbúrò mínísítà fún iná mọ̀nàmọ́ná tẹ́lẹ̀ rí àti ọmọ rẹ̀ méjì lọ nílùú Ìbàdàn. Àwọn afurasí agbébọn ti jí àbúrò obìnrin fún mínísítà fún iná mọ̀nàmọ́ná tẹ́lẹ̀ rí Báyò Adélábù àti ọmọ rẹ̀ tí wọ́n jẹ́ ìbejì gbé lọ lágbègbè challenge nílùú Ìbàdàn. Ìṣẹ̀lẹ̀ náà ló wáyé ní nǹkan bí aago méjì àbọ̀ àárọ̀ ọjọ́ kẹta oṣù kẹfà ọdún 2026. A gbọ́ pé àkókò tí Ọláìdé Bùsáyò Adégòkè John Paul àtàwọn ìbejì rẹ̀ Peter and Paul ń lọ sí ilé ẹ̀kọ́ wọn ní ìṣẹ̀lẹ̀ ìjínigbé náà wáyé. Inú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Honda Ìpupa kan ni àwọn èèyàn náà wà nínú rẹ̀ kí wọ́n tó jí wọn gbé gẹ́gẹ́ bí fọ́nrán kan tó ti milẹ̀ títí lórí ayélujára báyìí tó ṣe fihàn láti ọ̀dọ̀ ẹgbẹ́ yẹ̀wò. Nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fún àwọn akọ̀ròyìn, ẹni tí ó jẹ́ agbẹnusọ fún olóyè Báyò Adélábù, Fẹ́mi Awógbọ̀rọ̀ ṣàlàyé pé lóòótọ́ ni àwọn agbébọn jí àbúrò olóṣèlú náà lọ tó ń ti àwọn ìbejì rẹ̀. Àtẹ̀jáde náà tẹnumọ́ wípé inú ìbànújẹ́ ọkàn ni Adélábù àti gbogbo ìdílé wọn wà báyìí o lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà. Ìdílé náà tẹnumọ́ wípé àwọn ní ìgbàgbọ́ nínú iṣẹ́ àwọn agbófinró láti rí dájú pé àwọn tí wọ́n jí gbé ìgbà òmìnira láìpẹ́. Ọwọ́ ṣìkún àwọn agbófinró tẹ ọmọ tó lu bàbá rẹ̀ pa. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti kọ́ Mamugari sọ́wọ́ Nzisak Kingsley ẹni ọdún 32 lórí ẹ̀sùn wípé ó lu bàbá rẹ̀ ẹni ọdún 75 Adam Peter pa. Àrígbámìròyìn fìdí ẹ̀ múlẹ̀ pé ìṣẹ̀lẹ̀ làlúrí náà ló wáyé ní agbègbè Ọ̀dà níjọba ìbílẹ̀ Gúúsù Àkúrẹ́ nípínlẹ̀ Ondo. Ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ o látàrí fanfà tó wáyé láàrin bàbá àti ọmọ eléyìí tó gbìnà yá pẹ̀lú bí ọmọ ṣe fi lílù dá bátànì sí ara bàbá rẹ̀. Wọ́n gbé bàbá yìí dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn, níbẹ̀ náà ni wọ́n ti sọ wípé òkú lẹ́lẹ́jà tà á. Ẹni tó tún jẹ́ ọmọ bàbá yìí ló lọ fi ọ̀rọ̀ náà tó àwọn agbófinró létí tó sì ṣe àtọ̀nà bí wọ́n ṣe tọpinpin ọmọ yìí lẹ́yìn tó fi akẹtẹ bà á kí ọwọ́ tó tẹ̀ ẹ́. Ní báyìí ó ti ń ṣẹ́jú pàkópàkó bíi bèbè aláfọwọ́yí lákọlò.

gbogbo ayé forí balẹ̀ fún ọ o lọ́wọ́ orí ayé gbogbo ọ̀run forí balẹ̀ fún ọ o lọ́wọ́ orí ọ̀run ìwọ tí àwọn angẹ́lì ń kọrin mímọ́ sí olójú iná ẹlẹ́yìn o inú ọ̀run ló gbé ń gbatẹ́gùn ojú rẹ ò ṣe o akọyìn sí rẹ ò ṣe o arúgbó ọjọ́ abiru funfun gbòòrò olórí arúgbó ní gbogbo ilẹ̀kílẹ̀ arúgbó ọjọ́ ọlọ́jọ́ gbọ́n olówó orí mi ọlọ́jọ́ orí gbọ́rọ́ agbó kọjá ogbó o agbó kọjá ewu adàgbà kọjá àṣìṣe ìrànú àwọn wòlíì ipá àti agbára àwọn náà sí ọlọ́run ọládèjì ẹsìn káyà olúgbó ẹ kìnìún tí gbẹnu sáàmù olúwa lọ ọlọ́run ẹ́stà àjàyí àbímbọ́lá o ọjọ́ ogbó òdí agbára rẹ kù irun funfun sọ ọ́ dọ̀lẹ́ aṣòro kọlu bí ògiri tó ti gbẹ ìwọ ni náà nú ara tí fàgíyà tẹkàtẹkà omimi ńlá kẹ́nìkankan ò lẹ́ẹ̀mí òkúta inú kànàkànà tó pa gòláyà tí olórí ogun filistini mo gbé ìyọ̀gá òun.

0: lálẹ́ òní àwa náà wá fọpẹ́ fìyìn
1: fọlọ́run
2: ọpẹ́ lọ̀rọ̀ wa jọ mọ́
1: ọlọ́run
2: ni
0: alágbára gíga ìyìn ológun
2: ìyìn ológun
0: ó dá èmi apẹ́ òyìnbó ní bẹ́ẹ̀ kó san dáadáa ó sọ níbi tí ẹ̀kọ́ pé lókè ìtukọ̀ ọlátínrẹ́ wájú ògùn ní ọ̀pẹ́ ibi tìlẹ̀ méjì alákàfẹ́yìn rè ìjálógún international presenter ọmọláre ti fabalamu kan yẹn gẹ òkú papapa fíra ẹ̀nà kànàkàgbá rẹ̀ lọ́wọ́ kànàkànà mo ní ẹkú àjálẹ̀ tò ní àràǹdá o
2: àràǹdá ẹkùn
3: tó kẹ́ni bá mi lè rúkọ tèmi ó sì lè bá mi ọmọ àlóúnjẹ lóko ẹ tún gbádùn wa lásìrẹ́ yìí bíi kàsí nǹkan ẹ kúlé ẹka lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan sí àràǹdá o
2: àràǹdá ẹkùn olúwa gbé mi ga ọmọ akí pẹ̀lú mi lórúkọ ti tèmi agùn táṣọlù ẹkùn ọkọ ìyàwó rẹ̀ lẹ́ẹ̀pá by staṣọ rọbọ by four sunset percent àrí afẹ́fẹ́ ọ̀rọ̀ akin ọmọ akin lórúkọ tèmi tí mò ń kin lálẹ́ tì ní pé ẹ gbádùn wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo ń gbádùn wa látẹ̀yìn wa ẹ wo a ti kó mọ̀dé a kó gbogbo ẹ̀ dé ẹ̀yìn ẹ̀ wá nǹkan bíi léde nítorí pé ètò ta lẹ́ẹ̀ tì ní yóò kí ni bí ọbẹ̀ àpọ̀n ẹ̀ lẹ́mbẹ̀ ẹ kú kalẹ̀ àràǹdá o
3: àràǹdá ẹkùn

0: ẹnikẹni
1: mo wà ní ọgá
0: n kò bá tẹ wa lọrùn ọlọrun náà ni ó máa
1: jẹ ẹjọ lọrùn
0: ọ náà lọlọrun
1: bẹẹni
0: àwọn tó ń ṣe tí wọn ń ṣe yìí náà wọn ń gbé ẹjọ nínú ayé ni
1: bẹẹni
0: báwọn náà fẹ ṣàwárí àwá jáde kankan o
1: àbí o
0: ó dá ọkan nínú wọn tó rèé
1: ẹ sáwo
0: ẹrin smolinski níjẹ ẹrin smolinski tí mo wú yìí
1: bẹẹni
0: ó náà gbìyànjú o ó ṣe àwárí àwá jáde kankan tí wọn ń pè ní aeroplane mọ ni ìyẹn tó fẹ́ fi gba ojú òfurufú kọjá o ṣùgbọ́n flying car ni wọn pè ń gbà náà wọn sì borúkọ rẹ ní if misa if misa flying car ni ọkọ bí ọkọ ayọkẹlẹ tó wá sí bí aeroplane láti fò máa fò lórí òkè nígbà náà lọ́hùn-ún nígbà tó ṣe tán ìyẹn nígbà tí ó ṣe kinní náà pẹ̀lú ford pinto nígbọ̀hún ó wá ní òun gbọ́sẹ̀ rẹ̀ wò ó fẹ́ test ẹ̀ níjẹ́ bẹ́ẹ̀ lójú òfurufú nígbà tí ó sì gbọ́sẹ̀ rẹ̀ wò
1: ìyẹn
0: tó jẹ́ pé kinní nìkan náà ló kọ́kọ́ ṣe jáde ní ipasẹ̀ ilé iṣẹ́ rẹ̀ tó ṣàwárí àwájáde nígbà náà lọ́dún 1973 mọ̀ ni 1973 henry smolinski ìbámu pé kinní ní ògbẹ̀mí òun bóyá ó ṣeé ṣe kó má ṣe ìgbà náà o àbí kó má gbogbo ojú òfurufú o ṣùgbọ́n nígbà tó ń lọ kinní náà ó crash mọ̀ ni lọ́dún 1973 ó sì gbẹ̀mí rẹ̀ o ó kábíyèsí ọlọ́run
1: kàlàáfíà
0: owó tani àfiwé
1: o
0: ìbàrẹ̀ àràǹdá o.

0: Shembabo.
1: Bẹni.
0: Kí tún gbé bọ́dì ọ̀dọ̀ Gbengaya.
1: Ó da báun.
0: Bẹ́ẹ̀ tí mo tún ń wárí kí n tó kò lórí àwọn tí iṣẹ́ ọwọ́ wọn tó tún gbẹ̀mí lọ́rùn wọn o. Lẹ́ka ti ojú òfurufú. Ẹnìkarì Michael Dakri níjẹ́.
1: Orúkọ rẹ̀ nù.
0: Michael Dakri tí mo wúyì yìí. O nígbà tó wà lọ́mọ ọdún mẹ́tàléníàádọ́ta 53 years ńgbà náà.
1: Ẹ já wa sí.
0: Ó wá sí àwárí àwájáde irúfẹ́ ohun ìrìnà ojú òfurufú kan. Wọ́n pè ní Flying Tazi Devas. Flying Tazi yìí nígbà náà tún ṣe kinní ohun èlò yìí.
1: Bẹ́ẹ̀ni.
0: Bí Taisi ni ṣùgbọ́n tó lè fò lójú òfurufú.
1: Ó tún lè fò.
0: Ó ṣe kinní yìí láti pé kí nǹkan kó bàa lè rọ́gbọ́n. Ó lè rọrùn.
1: Bẹ́ẹ̀ni.
0: Yẹ ètò ìrìnà. Eléyìí tí ò ní wọ́n.
1: Ó gbìyànjú. Eléyìí
0: tó jẹ́ pé yóò sì jẹ́ pé yóò lè gba ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn.
1: Bẹ́ẹ̀ni.
0: Ní pápá tí wọ́n fi gbéra.
1: Tábì dé bí
0: táná. Àwọn ìlú tó bá súnmọ́ra wọn.
1: Bẹ́ẹ̀ni.
0: Màá kinní yìí ńgbà tó ṣe tán. Ó ní kò ń gbọ́ sẹ́rẹ̀ wò lójú òfurufú.
1: Ó tẹ́sítì ẹ̀ o.
0: Ńgbà tó wà lọ́ni ọdún mẹ́tàléníàádọ́ta 53 years ni.
1: Bẹ́ẹ̀ni o.
0: Lọ́dún 2009. Michael Dakri.
1: Kí wá ló ṣẹlẹ̀ sí.
0: Ó pàdánù ẹ̀mí rẹ̀.
1: Ó mọ̀ ṣe o.
0: Nípasẹ̀ tó ṣe yìí nígbà náà lọ́hùn-ún. Àbí ìsìn
1: Ọlọ́run.
0: Ọlọ́run wọ ni. Wọ́n ti mọ̀ náà nìyẹn.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó bá mọ̀ tẹ́lẹ̀.
1: Mo ti kọ́lẹ̀ báhùn.

0: àwọn náà rí ilé wa fún talẹ́
1: ìlú. Ìrì láwọn tún fi pàdé o. Àràǹdá o.
2: Àràǹdá ẹkùn. Ẹ̀wọ̀ ẹ̀njìnìá ẹ̀ mọ̀ mọ̀jú sí mi náà gbéra ni. Títí ọjọ́ mẹ́jọ tá a mọ̀ fi ayọ̀ ìdùnnú oríire pàdé padà lórí ètò ẹ̀yìn ò ní kú. Àwa náà sì ní kú lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi. Orúkọ tèmi náà ti yípadà ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín. Olúwàgbé mi ga ọmọ akín pẹ̀lú mi lórúkọ ti tèmi Àgùntàṣọlù. Ẹkùn ọkọ ìyàwó rẹ̀ lẹ́pa by Starshow Rọ̀bọ̀. By for Sosepi Center, àrí afẹ́fẹ́ ọ̀rọ̀ akin ọmọ akin mùdágbé lórí ètò wípé àmàlà tó lú àbùmíràn kalẹ̀ yóò gbúdọ̀ tutù olúwàgbé mi ga ilé yánu. By for now, Babalábúlé, ó yá o.
0: Ó dá Babalábúlé tó ọpẹ náà ìyẹn wá ní àmọ́ pàdé lọ́sẹ̀ tí mọ̀ bó bá ṣe é ṣe lógo Ọlọ́run. Ẹja máa gbéra pa kábọ̀ lọ fún talẹ́ tòní lórí ètò tá a pè ní Àràǹdá ẹkùn ní kẹ̀lé ìdámọ̀dé jákèjádò àgbáyé náà lẹ ti ń gbọ́ wa. Títí ọ̀sẹ̀ tí ń bọ̀ yìí máa pé kódékó lọ ni Yosùpá Bọ́sùpá wá ti dàrọ̀ wájú kò níye kankan mọ́dà tí tún ṣe. Ọlá tí níwájú ògùn ní Yọ̀pá ibi tìlẹ̀ méjì alákàfẹ́ eré ìyálogun International Press Center. Ọbaláre ti fa Bọ́lá mọ̀ kọ́ yẹn gan òkú pa pàpà fínrẹ́ ẹ̀ kanaka gbá rẹ̀ lọ́wọ́ kanaka náà. Títí ọ̀sẹ̀ tí wọ́n tá a máa pàdé 08062891134 08062891134 ó dà.

0: ohun pataki ni ilera je funi arun to taku tolohun oni bire so fun bayi wi pe ki se le re ile ise miracle arts international mr guarantee agba onisegun ibile to mo ewe ategbo to fin so mara ele ore ti de lati sayewa ilera lori sirisi ona pelu irinse igbalode won le mo ra isan to nba ofinra isan wo lo se wo to ti ro pe o so na abayo awon kokoro ara tin fa isoro sagu ara eni owo o ma kuriri kese o ma kuriri ojo eni o ma wo bye bye ara o ma yun ni aile se de omokunrin ati nka alejo omobirin tin se segesege ti o mu kini obirin o ma wu labadi ati be be lo tete gbera bayi ma bo wa sile ise miracle aba international mr guarantee o le je moran lasan lo nilo ore o si dayo o ti togbo togbo igbo ti di o ti tona tona ona ti gbaya mo wu le sokokiri mo o fun eyi ke yi isoro to nba ofinra e ma pe sori number yi 07066799793 le kan si 07066799793 ile ise miracle apps international mr guarantee lo so pe a o ni faisan loga
1: e kaabo si ori eto ilera re se pataki
0: láti ilé iṣẹ́ miracle apps international mr guarantee
1: ẹ pè mí sórí nọmbà mi 07036508206 lẹ́ẹ̀kan sí 07036508206 gbogbo ń tọ́lọ́run dá dáadáa mọ̀ ni ọlọ́run dá ewé àtegbò fún ìlera ọmọ aráyé kódà ọlọ́run ti ṣẹ̀dá ìwòsàn síwájú àìsàn ó sì fi ìmọ̀ rẹ̀ mọ àwọn àyàn fẹ́ tiẹ̀ láti fi ṣe ìwòsàn fún ọmọ aráyé kò sí àìsàn tí kò gbóògùn àyàfi tí ìwọ kò bá tí rí ènìyàn gbòógì tó kájú ẹ láti fi òpin sí àìlera ara tiẹ mọ wá sọ ìrètí nu ìwòsàn tó tọ wà bíi tàtijọ pẹlú òtítọ inú àlàáfíà yóò sì jẹ tiẹ
0: ní ilé iṣẹ miracle apps international mr guarantee
1: àwa kìí ṣe awogba àrùn àrùn tí a kó látara ìbálòpọ ibi ẹ̀gbin ilé ìwòsàn tàbí ilé ìgbọ̀nsẹ̀ làwa ń tọ́jú nílé iṣẹ́ tiwa orúkọ yóò wù tán bá pè fún ọ nígbà tí ìwọ ṣe àyẹ̀wò wọn bá pè ní urinary tract infection tàbí kan pè ní bacterial infection àrùn ojú ara ni gbogbo àwọn nǹkan tí mo kà sílẹ̀ yìí
0: pé èmi miracle apps international mr guarantee
1: olóòtú ìṣètò.
2: Mo wà ní Gàkànbí ní ìlú Ìlọrin. Gbogbo ibikíbi tó bá ti gbéra sáti sọ pé Gàkànbí ló ń lọ. Sọ̀kalẹ̀ nílé epo NNPC ní Gàkànbí. Rìn síwájú díẹ̀ ìyànà tó máa kọ́kọ́ kàn ló ń lọ sí Church Dominion. Wàá rí pẹ̀tẹ́ẹ̀sì kan tó dojú kọ mọ́ṣáláṣí ibẹ̀ ní ọ́fíìsì wa wà.
3: Àmì kò pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí.
1: 07036508206 lẹ́ẹ̀kan sí 07036508206. Àpẹẹrẹ wo ni ìwọ ò máa rí tó o bá ní àrùn ojú ara urinary tract infection wàhálà àti ṣẹ̀yọ pẹ̀lú títa ríro àti ọ̀pọ̀lọpọ̀ ìnira láti ṣẹ̀yọ. Ní gbogbo ìgbà ìtọ̀ rẹ yóò máa wá ṣeré ṣeré ẹ̀yọ rẹ yóò máa skátà bí iná wẹ́dà kúrọkúrọ lójú ara àti gbogbo ara ẹ̀yọ rẹ yóò máa yẹ́lò ẹ̀yìn ro ara ríro ooru láti nú wá internal heat látàrí àìlè ṣe ẹ̀yọ dáadáa eléyìí lè fa àrùn tí a mọ̀ sí àrùn ìṣètọ̀ tí yóò sì nira láti ṣẹ̀yọ fúnrara rẹ tọ́jú ara rẹ eléyìí léwu.
0: Pé èmi miracle apps international mr guarantee
1: olóòtú ìṣètọ̀ sórí nọ́mbà mi 07036508206 lẹ́ẹ̀kan sí 07036508206 má sọ pé mo ti náwó mo ti gbìyànjú káàkiri mi ò rí àyípadà kàn sí mi.
2: Gbogbo ibikíbi tó bá ti gbéra sáti sọ pé Gàkànbí ló ń lọ. Sọ̀kalẹ̀ nílé epo NNPC ní Gàkànbí. Rìn síwájú díẹ̀ ìyànà tó máa kọ́kọ́ kàn ló ń lọ sí Church Dominion. Wàá rí pẹ̀tẹ́ẹ̀sì kan tó dojú kọ mọ́ṣáláṣí ibẹ̀ ní ọ́fíìsì wa wà ní Gàkànbí ní ìlú Ìlọrin.
1: Àwọn àpẹẹrẹ wo ni ìwọ yóò máa rí tó bá ní àrùn ìṣètọ̀ ìnira láti ṣe ẹ̀yọ pẹ̀lú títa ríro kí ẹ̀yọ tó jáde lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àsìkò síbẹ̀ ṣeré ṣeré ni ó mọ jáde kí ẹ̀yọ tó dúró wàhálà ńlá ni ẹlòmíì ó mọ ṣe ẹ̀yọ sára bí ò bá tètè débi tí ó ti lọ ṣẹ̀yọ tí ò bá tètè tọ́jú àrùn ìṣètọ̀ ó lè ṣe àkóbá láti ṣẹ̀yọ fúnra rẹ tàbí kó o mọ tọ̀ sára kódà ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọmọkùnrin di akúrẹ̀tẹ̀ lọ́dọ̀ aya wọn. Níléeṣẹ́ wa lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìwádìí a ti ṣe àrídájú oògùn fún àrùn ìṣètọ̀ tó dájú torí ijọ́ tí a bá bí ewúrẹ́ ọjọ́ yẹn náà ni ewúrẹ́ máa ń rìn ọjọ́ tó bá bẹ̀rẹ̀ sí ní lo oògùn tiwa ọjọ́ náà ló máa bẹ̀rẹ̀ sí ní rí àyípadà lágbára Ọlọ́run. A ó ṣe àyẹ̀wò lẹ́kùnrẹ́rẹ́ àti ìwádìí fínífíní kó tó di pé a fún ọ ní oògùn ìwọ yóò sì dúpẹ́ fún Ọlọ́run gẹ́gẹ́ bí àwọn tó ti wá tí wọ́n ti ń dúpẹ́. Kàn sí mi èmi bàbá
0: miracle apps international mr guarantee.
2: Gbogbo ibikíbi tó bá ti gbéra sati so pe ga kan bi lo nlo so kale ni lepo NNPC ni ga kan bi ni siwaju die iyana to ma koko kan lo nlo si church dominion wa ri petes kan to doju commercial lashi ibe ni office wa wa
1: tabi ko pe mi sori number mi 0703650 8206 lekan si 0703650 8206 ilera loogun oro Olorun oba lo ba iwosan yo wo san lagbara Olorun
3: e ku kale ibigibi te ba wa te ba tin gbo mi dide akoko yi aisan ti o gbogun ko ni seni ko kan wa o ouko mi ni baba garanti mo wa ni
2: ga kan bi ni ilu Ilorin gbogbo ibi kibi to ba ti gbera sati so pe ga kan bi lo nlo so kale ni lepo NNPC ni ga kan bi ni siwaju die iyana to ma koko kan lo nlo si church dominion wa ri petes kan to doju commercial lashi ibe ni office wa wa
3: mi ko gbe so ya wa ba ni so wa yi 0706 66 79 97 93 injo mo wi pe aisan to nde la mo le je afowoba aini akiyesi lati ara ijekuje imokumo lilu ara re nilokulo ati aise aiwa re lorekore nje o fe gbe igbesi aye lalafia ni wo ton gbo mi di akoko yi eya ara se pataki ta ba toju re alafia yo je ti e lati ori dse re sugbon ti o ba toju eya ara yi inira nla ni yo de ba gbogbo ara re ti alafia re si le di fi afia olohun da ewe ategbo fun iwosan o si fi mo awon to mo lilo re pelu olohun mo fi san wa de wa mole tori isan ni oko mulewo toju san re ni ile ise baba ganti awa ki se awo gba awon aisan isan ara la wa ntoju lodo tia tori laisi isan ara to peye a o le se onkohun tori isan lo ngbe eje lati okan lo si gbogbo wa be lo nda eje pada si okan wa
1: pe mi miracle apps international mr garanti olootu iseto
3: mo wa ni
2: ga kan bi ni ilu Ilorin gbogbo ibi kibi to ba ti gbera sati so pe ga kan bi lo nlo so kale ni lepo NNPC ni ga kan bi ni siwaju die iyana to ma koko kan lo nlo si church dominion wa ri petes kan to doju commercial lashi ibe ni office wa wa
3: mi ko gbe so ya wa ba ni so wa yi
1: 0703650 8206 lekan si 0703650 8206
3: ti ku de o ba de ba isan are wahala nla ni yo de ba gbogbo are fun apere ese yo ku tai tai bi pajapaja atelese yo ma dun e ese yo wuwo lati gbe bata yo ma jabolese re ati le gbe owo soke inira ni yo je ati mu kan lowo tabi ko iwe inira ni yo je nkan yo ma jabo lowo re owo gbigbon ese gbigbon ara tita ohun owo ohun ese owuku ohun ibaradi eyin ejika ori keke re yo ma we ati duwo bere mu kan nile tabi kiun iniran la ni yo je ti o ba joko fun igba pipe ati dide yo di wahala elomi ko le rin lai lo popa mo so are bi arugbo ojiji ti o ba ti se akiyesi kudiekudie lagbara re kasi minister
2: ga kan bi ni ilu Ilorin so kale ni lepo NNPC ni ga kan bi ni siwaju die iyana to ma koko kan lo nlo si church dominion wa ri petes kan to doju commercial lashi ibe ni office wa wa
3: tabi ko pe number yi 0706669 9793 0706669 9793 ti wahala ba de ba isan to ngbe eje lo si okan o le fa ki ifunpa re ma lo soke ni gbogbo igba ori fifo aya didun airorunsun dede aile mi daada ti o ba tete toju ifunpa giga o le fa ki owo kan ese kan o da ise sile tabi ki enu wo segbe kan pelu aile so daada
1: pe mi miracle apps international mr garanti olootu iseto
3: mo wa ni
2: ga kan bi ni ilu Ilorin gbogbo ibi kibi to ba ti gbera sati so pe ga kan bi lo nlo so kale ni lepo NNPC ni ga kan bi ni siwaju die iyana to ma koko kan lo nlo si church dominion wa ri petes kan to doju commercial lashi ibe ni office wa wa
3: mi ko gbe so ya wa ba ni so wa yi
1: 0703650 8206 lekan si 0703650 8206
3: ti suga ba po ninu eje o le da wahala sinu san re eleyi yo nira fun isan lati gbe eje kaakiri ara oniton yo mo se eyo bi e ma hun ki ile to mo ti era yo si ma pe bo eyo re yo ma wu yo ma gbe on gbe yo ma gbe ebi o si ma pa lore kore koda egbo ara re ko ni tete jina lasiko tori isa re ti dase sile ti isa to lo si ile si omokunrin ba dase sile o le so okunrin di sekason tabi ki o gba agbara omokunrin patapata sibe o ti lo ogun ale lori sirisi sugba ko sise toju isa re koda ti isa to lo si bi irina re ba dase sile o le si akoba fun irina re ti o ba ri kude kude lagun are ma bora are pa
1: pe mi Miracle Apps International Mr. Guarantee olootu iseto
3: mo wa ni
2: Gakanbi ni ilu Ilorin gbogbo ibi kibi to ba ti gbera sa ti so pe Gakanbi lo nlo so kale ni lepo NNPC ni Gakanbi ni siwaju die iyana to ma koko kan lo nlo si Church Dominion wa ri petesi kan to doju commercialashi ibe ni office wa wa
3: abi ko gbe soye oba ni so yi
1: 0703650828 06 lẹ́ẹ̀kan sí 0703650828 06.
3: Torí àìsàn nípa mímọ́ra kí n pẹ́ pariwo mísítà kí n tú ẹ sílẹ̀ lórúkọ ọ̀hún nílé iṣẹ́ bàbá gan tí a ó ṣe àyẹ̀wò fínfínní pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé láti mọ kókó ìkan tó ń dẹ̀ láàmú lágọ̀ọ́ ara ìwọ tí o ní arúgbó nílé àsìkò òjò tí a wà yìí ni àwọ̀ káàrọ̀ ọmọlé egun máa ń dà wọ́n láàmú torí àwọn iṣan ni àìsàn jẹ́ àlejò ara àrùn kì í ṣe ilé ara tọ́jú san rẹ̀ tí iṣan rẹ̀ bá wà ní àlàáfíà yóò nira fún àìsàn láti dì ọ́ mọ́lẹ̀ torí iṣan ni òkúnlẹ́wọ́ tọ́jú san rẹ̀ fún ìtọ́jú iṣan ara bàbá ga tí wà ní.
2: Gakanbi ní ìlú Ìlọrin sọkalẹ̀ nílé epo NNPC ní Gakanbi ní síwájú díẹ̀ ìyànà tó máa kọ́kọ́ kàn ló ń lọ sí Church Dominion wà á rí pẹ̀tẹ́ẹ̀sì kan tó dojú kọ mọ́ṣáláṣí ibẹ̀ ní ọ́fíìsì wa wà.
3: Ẹ pé ọ̀bánga tí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0706679-9793 a ò ní fi àìsàn lògbà ó bàbá ga tí láàmì ẹ̀.

0: bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́jà bá kàn nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
3: Akínyìn
0: o. Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.